0: káàkiri network dẹ̀ wà lọ́wọ́ tí wọ́n ṣe ọgbọ́n la fẹ́ dá sí láàárọ̀ títò
1: ẹtì àwọn oníṣẹ́ ọwọ́ nìyẹn èyí tó wá tún wá lómi tàwọn ọlọ́jà tí yẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn bàbá tó ní ṣọ́ọ̀bù tí wọ́n ní ìsọ̀lọ́jà tó yẹ pé fúnra wọn sọ tó ń tajà tẹ́lẹ̀ kálukú wọn ajẹmọ́ wọn ti pààtì wọn ti gbé fáwọn ará ilẹ̀ bùnmí ṣùgbọ́n wọ́n sàdúró kan sọ pé ẹ bá ń bẹ̀ ẹ mọ́ wa ọmọ nìkan kọ́ aláwọ̀ onísọ̀rọ̀ lọ́jà náà wọ́n gbogbo wọn kọ̀ wọn òṣìṣẹ́ mọ́ wọn ò tajà mọ́ owó ni.
0: ẹ̀yin bàbá lọ́jà yà lọ́jà ìpínlẹ̀ ń
1: bò láti ìsọ̀wọ́n ibi tó yẹ kó máa tajà ọgbẹ́ háyà fáwọn ẹ̀rù bí.
0: àwọn náà báyọ̀ láàárọ̀ ẹni ọlọ́ọ̀bù wa wà olóòtú wa ni tèmítọ́pẹ́ ajayi mẹ̀mẹ́ súnù olóòtú àgbà òun náà ni ọ̀mọ̀wé gbẹ̀ngà
1: headmaster
0: ojú òògùn tata wọ́n sàn tọ́ pínpín káàkiri kí ni sí ọ́nà ìsìn kò tiẹ̀ yẹ owó tí wọ́n gbà wọlé.
1: kí ni ń se ń bá wọn kí ni mo se tí wọ́n fi ń se ní 3098444.
0: àbúrò rẹ ló fọ àwùjọ headmaster ní ẹgbẹ́ ẹ̀mú wa iye tó olùkọ́ wa àbúrò rẹ olóògùn headmaster
1: headmaster náà
0: ìwọ náà tó mú gabriel náà wá a máa kó owó ẹ papọ̀ iye tí òkú tí wọ́n gbà wọ́n.
1: ọgbà tẹ́mi àti
0: ẹ̀yìn
1: ẹ̀yìn anamode anamode pẹlu
0: aṣọ
1: pẹlu aṣọ ọlọrun ebi ọdun yẹn ba ti kunlẹ yọ wọ ọgbọn ọdun ti mo ti wa nu ọgba yi 30 years
0: mo ti wa nu
1: ọmọde ọkùnrin àjèjì ọbẹ anana ọyẹ ẹgbẹ.
0: èmi rò pé small group rẹ wá láti first of naija but o ti sọ tó ẹ.
1: bí ni mo ti first of naija ti gbà mí ibi mo wà tí first of naija sọ pé ti wá bẹ.
0: tàbí 03405714 ìgbọ́mọ̀ká 07012067959 náà ni ojú òpó kòkòrò ìṣẹ́bọ̀ rẹ̀ ó ń tẹ̀síwájú.
1: ojú rẹ kí ni ìwé ìròyìn telegraph ni ó ti ṣe dèrò mi lẹ́yìn wọn ni gbógun bá jẹ lọ ọgbọ̀n a sì máa jẹ bọ̀ bá a bá náwó àwọn nǹkan bẹ tó ń wò wá o tá a bá sì ti náwó ká gbìyànjú àti máa ṣe àlàyé yìí máa fún ní èsì tó dáa ni ìjẹ́jẹ́mọ̀ yìí pé ìjábọ̀ kan náà jáde láti ọ̀dọ̀ àwọn àjọ kan tí wọ́n jẹ́ tàgbà tí wọ́n pè ní United Nations Agency tí wọ́n jẹ́ the International Fund for Agricultural Development FAD wọ́n ti dárúkọ Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó yẹ pé òun náà ló ṣe ipò kejì láàrin àwọn orílẹ̀-èdè tó yẹ pé wọ́n gbowó láti òkè òkun lọ́dún tó kọjá ṣùgbọ́n wọ́n ṣe àlàyé rẹ̀ bí wọ́n ṣe ná owó ọ̀hún gẹ́gẹ́ bí ìjábọ̀ náà ṣe ń sọ dímọ̀ wọ́n Nàìjíríà lọ bí bílíọ̀nù lọ́nà 22.8 orílẹ̀-èdè $2.78 billion wọ́n ní inú àlàyé tí wọ́n ṣe náà owó àti mọ̀ṣe gbà gbogbo ẹ̀pátá náà ni wọ́n ṣe wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ kejì orílẹ̀-èdè egypt wọ́n lòun gan ló jẹ́ ipò kíní tó yẹ pé àwọn náà gbowó láti òkè òkun tó sì jẹ́ pé wọ́n ṣe àlàyé rẹ̀ kíníkíní bí wọ́n ṣe náà wọ́n ni wọ́n ṣàlàyé rẹ̀. eléwà jẹ́ bí ilé ìfowópamọ́ àgbọ̀rẹ́ wa nàìjíríà bó ṣe jẹ́ pé lánàá òde wọn làwọn náà ṣe àkójágbó àwọn nǹkan tó dàbí bí àwọn èèyàn bó ṣe fi owó bó ṣe taari owó síra wọn jẹ́mọ̀ pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń fi owó ṣọwọ́ tí ì ṣe pé owó tó wà ní ilé ìfowópamọ́ owó tó yẹ pé wọ́n ń taari lọ sí ara olórí ẹ̀rọ ayélujára ní sáà àkọ́kọ́ ọdún 2026 tá a wà yìí wọ́n ní owó náà sì jẹ́ bílíọ̀nù lá àbọ̀ dídí ẹ̀dọ́là wọlé òkèrè $11.12 billion òun náà pé o àwọn àjọ FAAD wọ́n ṣàlàyé pé ṣẹ́rí máa taari owó sí pàápàá jùlọ tá a bá taari owó tá a sọ nǹkan tá a fẹ́ fi ṣe àbí tá a bá gba owó láti ìwà ìbáyẹn fẹ́ lò ó sí wọ́n ní gbogbo kìíní ìhùn yìí máa jẹ́ kí ètò ìjọba ọkàn di pé kí ọkàn balẹ̀ lórí ẹni tó fẹ́ náwó fún náà ni ẹ lọ́ọ́ kẹ́kọ̀ọ́ ìròyìn ìwé ìròyìn graph láàárọ̀
0: yìí. bẹ̀rẹ̀ sẹ́wọ̀n òjúmọ̀ àtòyí kájọ mọ́ sọkọ rẹ̀ wọ́n lé bí ń pawọ́ ọlọ́sà àti ìwẹ̀ rúgbòlà sì fẹ́ wẹ̀ta okùnrin la fi ń gbé jìtà àwọn òṣìṣẹ́ ìjọba nílẹ̀ nàìjíríà wọ́n fi gbàánú kan sọ̀já o wọ́n ní ìbéèrè tọ́jú pé ẹgbẹ́ ayé àdéhùnsẹ̀ tó gbé ní kòpẹ́kòpẹ́ inú àwọn onáwó dòsì ṣùgbọ́n wọ́n ní ẹtí ọ̀tọ̀rọ̀ bẹ̀yẹ sọ̀rọ̀ kan tí ó fi jẹ́ nǹkan mẹ́ta lọ́dọ̀ ìjọba àpapọ̀ wa nàìjíríà wọ́n ní bóun ní ọba sí dòtó ìnira ètò bẹ́ẹ̀ bá rúkọ mọ nǹkan tó pé ń fọ ara ṣe ẹ jẹ́ kí jálẹ̀ pọ̀ ó jẹ́ bí 500 naira 500 naira wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ọ̀wọ́ gbogbo ọjà yìí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ lórí àwọn oúnjẹ bíi ìrẹsì àwọn nǹkan ẹgbẹ́ wẹ̀wẹ̀ tó jọkọ̀ ọmọdé rẹ̀ epo pupa òróró gàárì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́bàlẹ́bàgbé ìgbésẹ̀ inú àwọn oòdùn sí torí pé ara ni ọmọléèdè wa jẹ́ rọrùn nínú wa o. wọn náà sì jẹ́rìí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nìjà pàápàá tí ìsọdọ̀ tó rí lóòpọ̀ àjẹdà tí a sọ gbọ́dọ̀ àmẹ́ tìlú tó ti pẹ́ gbé kalẹ̀ ṣùgbọ́n bí gbígbà lóògùn kẹlẹ́ àkọ́kọ́ gbé o kíjà lè kó kọjá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àwọn oúnjẹ tẹ́ kò kò sí má

0: ọkùnrin lọ́wọ́ lórí kẹ̀ sí wáwọn àgbẹ̀ lágbára ojúwe kedele trust láti ẹ̀nà kàlà rọ̀ yìí.
1: nínú ìwé telegraph láàárọ̀ ojúwe gíngan ni ọkọ̀ àkọlé ìròyìn sí o jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ní kékun olé gbọ́kún sọ fún tòun kádé o gbọ́kún rò fífẹ́ kádà bàbá ìgbẹ́ o gbọ́kún sọ fún jẹ́jẹ́ díẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé ń bẹ níbi tí omi ti máa ń yọ ilẹ́nu wọn ní àsìkò tá a wà yìí o pàápàá jùlọ ẹni tó jẹ́ pé ẹmúlé ti odò ẹyin ìgbẹ́ pé kì í ṣe pé ẹmúlé ti odò ṣùgbọ́n ibi tẹ wà wọ́n ní ilẹ̀ tó jẹ́ pé ọ lọ sílẹ̀ wọ́n ní ẹgbìnyànjú pé lásìkò tá a wà yìí ẹ ní láti ṣe ráyìn ojú lọ́kọ̀ọ́ṣẹ́ pàápàá jùlọ kí omi yalé àgbàdo àgbàdo kan wà wà fojú inú màbo wọ́n ní sẹ́ẹ̀dì wọ́ọ́ká jẹ́ sí jaya sílé jaya sókò àbàtàlẹ̀ kí wọ́n á sì máa dùn wọ́n máa dodò wọ́n ní àwọn omi kan yóò jáde yóò bọ́ láti ojú ọ̀run wọ́n ní òjò ọlọ́jọ́ méje ni gẹ́gẹ́ bí àwọn àjọ onímọ̀ òjò ọjọ́ tí wọ́n ń pe orúkọ wọn ní nigeria hydrological service agency bó ṣe ń sọ ní ìlànà yìí wọ́n ní ní àti ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn ọdún tá a wà yìí òun náà lọ jẹ pé òjò náà yóò fi rọ ní ipá àti àwọn ìpínlẹ mẹrìnlá mi wọn nítorí dé àwọn tó jẹ pé wọn ń bẹ ní ẹmí àti àwọn ibi tó yẹ kó jẹ ibi tó lọlẹ díẹ wọn ní ẹni láti gbìyànjú láti kúrò ní àwọn àbí kẹ wá nǹkan ṣe tó fi jẹ pé omi yalé àgbàdo àgbàdo kò ní fojú inú màbo nínú àwọn èyí tí wọn ti já lánà oríṣi ọjọ kọkànlélógún oṣù kẹsàn ọdún tá a wà yìí láti ọjọ ẹni tó jẹ olùdarọ nípa ohun tó jẹ wọn ti aráàlú nílé iṣẹ tó ń ṣe àkóso ọrọ àyíká àjò omi ní ìpínlẹ èkó alàgbà kunle adésínà ibẹ náà ti ń sọrọ ìdí mọ gẹgẹ àtijáde náà bí wọn ṣe ń sọ wọn ní ìmọràn làwọn fẹ fún àwọn èèyàn tó yẹ pé wọn bẹ ní àwọn ibi tí ó dàbí pé ó lọlẹ àbí tó súnmọ odò wọn ní àwọn èèyàn bíi etí ọsà lagos island òkèèrà ńlá ní àjá kirikiri tó ń bẹ ní ẹba èbúté-kò ojú omi ìlàjẹ waterfront jetty àti jetty terminal b wọn ní gbogbo ọwọ pátá wípé ó máa dára tó bá yẹ kó yẹ bá gbìyànjú láti rí pé ẹ fi àwọn àdúgbò sílẹ láti kò tá a wà nítorí pé omi àgbàrá òjò kò lóhùn níléwó àgbo lé ọba nígbà fún ẹnu ọgbọ́n ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí ẹ̀bà ròyìn.
0: lójú òkèndé lẹ́tọ̀ọ̀sì ìjọ ẹ̀yìn àti leadership náà lọ́jọ́ gbọ́rọ̀ pé ẹsẹ̀ ajúmọ́tò lọ ara ló ń fàbọ̀ sí lómi oṣù ojo tó jẹ́pọ̀ mẹ́nu bá ọ wọn ní ojò wúrọ̀ tó ń bí olówó ní olówó gẹlẹ́ tẹ̀tẹ̀ àwọn èèyàn máa rogo nílùú ìkíkèrè wọn ní afárá alákọ̀ọ́kọ́ tánu sí jábì tẹni káwọn ò sí ǹjẹ́ jẹ́ òpin gbẹlẹmù kóòdù tó kó sẹ́ńdà láti ojú ọ̀run wá wípé ọfà sábàbí alómi gan ọkàn fẹsẹ̀ rìn ni wípé afárá yìí fún òdì kan tàbí èkejì wọn ò lè sí mọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé fún òdì kan tàbí èkejì ojú ọ̀nà tí wọ́n pè ní old nisa òwe ìlú òdùnnú láìgbà náà àsàbà náà àti ṣùgbọ́n òjò èèyàn ló fa sábàbí ẹ mọ́ bínú àjẹ̀bíbà òǹkóògùn jàdù lójú wẹ́pẹ́ ní dasi bákanáà balance ro bẹ́nu daily trust ẹ̀rí.
1: ẹnu wo ìròyìn new telegraph náà mo ṣì wà láàárọ̀ yìí wọ́n ní bá a bá lọ dé ní bá a bá lọ a kì í sì di adé fún ọba lójú ọba wọn lọ ṣùgbọ́n ẹni tó bá pé ó bá rajo tí ọba tí ì dé kò yẹ ká run aburú rò torí ó ṣe nǹkan tó ń ṣe lájò kó tó wá lé ni ilé ni lójò ní láti rajo tá a wá nǹkan tá a fẹ́ ní lájò tá a bá ti rí mú a wálé láti wá tún ilé tó ń jò a fi tún yà má tá a bá ti rí nǹkan tá a fẹ́ mú lájò ó yẹ ká sì fi ọjọ́ lẹ́yìn òde jẹjẹ́ wọ̀nyí pé ààrẹ wọlé àmì ẹ̀ ti ń lagbe kó wọ́n máa fi ọjọ́ kún ọjọ́ lẹ́yìn òle tí ìwálé báyìí o torí ìrètí wà tẹ́lẹ̀ pé báyà wọn ò délé ní ṣùgbọ́n sọ dímọ̀ pé ọjọ́ díẹ̀ kún ọjọ́ tí ààrẹ bọ́lá àmì ẹ̀ ti ń lò lókè òkun kó tó di pé wọ́n padà wá sílé ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ báyọ̀ nanuga lánàá òde yìí ààrẹ ni wọ́n ní wọ́n nàìjíríà ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ ọdún tá a wà yìí wọ́n lọ sílùú london láti bẹ̀rẹ̀ sí ètò ìsinmi lẹ́nu iṣẹ́ wọn wọ́n lẹ́yìn tí wọ́n lo ọ̀sẹ̀ kan ní ìlú london pa wọ́n lọ sí ìlú paris lórílẹ̀‐èdè faransé wọ́n níbẹ̀ wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ faransé emmanuel macron àti ẹni tó jẹ́ ògbóǹtarìgì oníṣòwò lórílẹ̀‐èdè faransé vincent balor wọ́n ní gíṣìkọ àwọn tí wọn jẹ ọpọlọpọ àwọn olókoòwò ni ààrẹ tún bá ṣe ìpàdé wọn ní wọn lóun gan ló jẹ pé ó gbogbo jù nínú iléeṣẹ èyí tó yẹ pé ó ń gbọrọ káyé kan àti iléeṣẹ amóhùnmáwòrán kan èyí tó ń pè multi choice àti unity group wọn lóun ló ní gbogbo iléeṣẹ ọhún wọn láti gbà tí ààrẹ ti bẹrẹ ìsinmi wọn tí wọn sì lọ sí òkè òkun yìí wọn ní ààrẹ òdúró bẹẹ ni wọn kàn sí ọpọpọ àwọn tí wọn jẹ olókoòwò lókè òkun tó yẹ pé wọn ṣiṣẹ wọn ní ṣùgbọn bẹẹ náà tún dákẹ wọn tún bá alẹ sọrọ bí nǹkan ṣe lọ kódà eléyìí tó dun ààrẹ jù òun náà ni ọrọ nípa àwọn wọn ni wọn kú sí ọwọ àwọn àjọ nsdc níbi tí wọn ni wọn ti wakùsà lọnà tí ò tọ wọn ní ààrẹ sọrọ tó pọ npa ẹ wọn ní èyí tó fẹ mú ààrẹ máa bínú bọ wálé tẹlẹ ṣùgbọn nígbà tí ààrẹ wò pé ọdà náà ẹni tó ṣẹlẹ pé wọn ń pàṣẹ fún ẹni tó jẹ gbà kí láti gbé àwọn ìgbésẹ èyí tó jẹ mọ iṣẹ ṣe wọn ní kódà ààrẹ ni wọn tún sọ pé wọn ti pàṣẹ fún ẹni tó jẹ gbà kéjì wọ kàṣíṣẹ ni pé wọn ń láti lọ sí ìlú new york láti lọ kópa bí ìpàdé àpérò àwọn àjọ àgbáyé tí ó wáyé wọn ní bákan náà sọ nímọ̀ pé ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà jọjà kúmọ̀ kúmẹ̀ wọn ní àwọn náà wípé wọn gbọ́dọ̀ gbìyànjú láti pé wọn ṣe àwọn iṣẹ́ kan torí ìdí èyí bí ààrẹ ṣe wà lókè òkun wọn ò sinmi àti máa bójú wọlé o bẹ́ẹ̀ ni wọn ò sinmi àti máa pàṣẹ àwọn nǹkan tó yẹ ká ṣe ní orílẹ̀ wa nàìjíríà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ṣì ń sinmi lẹ́nu iṣẹ́ wọn ní ó ń ṣeéṣe kí wọ́n dé ní òpin ọ̀sẹ̀ eléyìí tí a wà yìí ẹnu ọgbọ́n ìròyìn new telegraph láàárọ̀ ẹ bá ròyìn.
0: ààrẹ ń pè òǹdìfà jẹ́ ẹjọ́ mọ̀lẹ́jẹ́ tó wà ní ìpínlẹ̀ omi ò ní ìlú òwèrè lọ́wọ́.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ẹjọ́ ẹ fún mi ní lájì go. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó orí ò sì fa ni lápò ìyá.
4: And the taste is yogi.
5: Come on, take. It will help you get better.
6: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palaver.
5: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
6: Awful taste? Have you tried Moxie?
5: Moxie? What's that?
6: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
4: This tastes great. I love it. More, please.
5: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
6: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
7: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenyramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
8: Assalamualaikum. Àríkẹ́ríkẹ́, èmi ló dé tó rojú kòkó báyìí.
9: Ojú lọ ṣe rí, ṣé mo ti máa bọ̀ jẹ́?
8: Èmi ni mo ṣe.
9: Ẹni bá rí ẹbọ ṣe ilé fùrùkọ́kọ́ yẹ ni bí o lè sòkìdí ilẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé iṣẹ́ kìdí ló ń kó lọ séde eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Yóò ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yọ.
8: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
9: Ṣé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ sọ fún yín pé kẹ lọ mójú tó rárá yín? Bàdá táwọn fọgá mà kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ihò.
8: Kí ló wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mara yóò tó gbóúnjẹ alẹ́ rẹ fúlùkù jẹ. Ọ̀pẹ ẹ̀yìn tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yúnyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sùn ọ́. Bàbá òkè o lélẹ́ gbòógì atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Egbe Road. Ẹ pé 08094471143 Baba Oke o eleko gi debe debe.
10: Assalamu alaikum. Ti a ba wo olokojoka idagbasoke aseyori ni ipinle Eko, oso meji to ye wa ju adua itesiwaju lo. Council of Chief Imam and Ulama of Lagos Division, labe His Eminence of Afodilatu Sheikh Engineer Suleiman Oluwatoyin Abumola, the Grand Chief Imam of Lagos State, ma ku gbogbo wa sibi asekagba akanse adua to tin waye ni Epe Division, Ikorodu, Ikeja ati Badagry Division. Lọjọ Thursday, 24 September 2026, laago mẹ́wọ́ àárọ̀, ni mọ́ṣáláṣí ìlú Èkó pẹ̀lú àkòrí sísọ kan wa rọ̀ fún ìgbàláyà láàfíà àti ìtọ́ni látòkè wá. Lọ́jọ́ yìí a máa gbàdúrà àṣeyọrí tó péye fún Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu. Ìgbéga fún Dr. Kádírì Ọbáfẹ́mi Hamsat KOH. Kí Ọlọ́run ọba aláwọ̀ túbọ̀ ṣe ìrìnàjò wọn ní ìrọ̀rùn. Orí Adénìkalẹ̀ ọba Ridwanu Lai Aremu Akiolúdu First ọba of Lagos. Àwọn Council of Chief Imam and Ulama of Lagos Division. Wọ́n wá rọ gbogbo Mùsùlùmí pé ká má gbàgbé pé kò sí ohun tí a náwó sódò aṣíwájú tó wà òtó. Kò dẹ̀ sí àyè tako Dr. Kádírì Ọbáfẹ́mi Hamsat tí kò jẹ́ wà. Inú kan, ọkàn kan, ìka kan, ìka fi san ẹ̀san oore tó ti àtìlẹ́yìn tó péye fún aṣíwájú àti Dr. Kádírì Ọbáfẹ́mi Hamsat.
11: Bẹ́ẹ̀ni, ọdọọdún ni ṣàpọ̀rúwé ọdọọdún ni màrìwò ṣẹ̀ṣọ́, ọdọọdún báyìí láàárọ̀ ọmọbìnrin lórí àtẹ. Happy birthday to you, sir. Honorable Olúṣọlá Adéọlá, Ògúnbilé, Ẹdẹ́mà kú àrógún, ọmọ ajílà láẹ̀ṣọ́, àjífọjọ́ ògbódára bíi àtàn, màlábà fíní màlábà joyè. Ẹ̀yin lọ́mú àgbò bíkílà orí tàbọ́dún bá dé, àgbò bíkílà orí tàfiṣàwò. Dádì, ẹ ti mọ́dún yìí jẹ́ ná, ẹ ṣẹ́ mi ìtọmọtaya àláfẹ́ kú baálẹ̀ ọ̀rọ̀. Lágbára Kristi, inú re ìwà pẹ̀lẹ́kùtù bí àdàbà. Ní gbogbo aráàlú fi ń gbúsù bàràbàndẹ̀ fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ ti gbéṣe nípínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Many happy returns, Honorable Olúṣọlá Adéọlá, Ògúnbilé, Commissioner of Finance nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ ẹ bá ń gbọ́ mi ní ketekete, Ọ̀túnba Adéyẹmí, Bola One àti Honorable Olamide Olúokun ni wọ́n panupọ̀ sọ wípé

0: ìròyìn tẹ̀ síwájú Bond FM náà láwà 92.9 rírì fẹ̀sọ̀ àpọ̀.
1: Wọ́n wọ̀ kí ọkọ lọ́kàn lọ́jọ́
0: tó
1: ẹ̀sà kan tó kà.
0: Ṣé mi kọ́ ló pọ̀?
1: Lájà kan tó kà. Ṣùgbọ́n aago méje kù ìṣẹ́jú méjì. Olóògùn ni kíkà wà ẹ́. Lábẹ́ ọba Adé Emi Olúwase gbàjà lásìdè wà lọ́sẹ̀ ní kúrò
0: kàbàkà.
1: Ọkàn mi yọ sí ọ. Ntí mo fẹ́ ka igun bí okòsòkòtò ní sákàn tó kà.
0: Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí, wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa rántí ẹni mọ̀ ọgbọ́ o. Torí ọ̀rọ̀ yìí máa mú ní fọ obìyọ lápò ọ̀rọ̀ àti máa mú ní fa fàánú àpò. Wọ́n tínú bá ń bi yín tẹ bá ní ẹgbẹ́ ọmọ yín sínú ẹrùn tó bá yá tínú yín bá rọ̀ ẹrùn láti ṣe ohun tí ó ṣe yóò ti dá bátà ní sára ọmọ yín o. Ẹ̀ ń tọ́ jẹ́ aláròye yìí. Wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa rántí ẹni mọ̀ ọgbọ́ o. Torí ọ̀rọ̀ yìí máa mú ní fa obìyọ lápò ọ̀rọ̀ àti máa mú ní fa fàánú àpò. Wọ́n tínú bá ń bi yín tẹ bá ní sínú ẹrùn tó bá yá tínú yín bá rọ̀ ẹrùn láti ṣe ohun tí ó ṣe yóò ti bátà ní sára ọmọ yín o. Ẹ̀ntọ́ jẹ́ alákòóso ètò ìgbóhùnsáfẹ́fẹ́ òun lálẹ́ Nàìjíríà Mohammed Idris Anonso Ìmọ̀ lánàá òde yìí tó ń gbé ìkìlọ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ pé ẹ ṣọ́ra pẹ̀lú nǹkan tí ń jáde lẹ́nu yín ẹ má ba Nàìjíríà jẹ́ nígbà tí ẹ bá ọ̀bákùn pé torí pé ẹ ń lé ipò torí pé ẹ ń lé ipa pé ẹ fẹ́ gbagbára lọ́wọ́ bẹ lórí àlééfà tẹ wá ń sọ ọ̀rọ̀ kọ́rọ̀ Nàìjíríà lẹ́ ń bà lójú jẹ́ o. Àwọn àwọn yìí wọ́n ti ń gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ má torí pé báyà ẹ ń lépa ẹ fẹ́ jẹ lórí àlééfà fẹ́ lé ipò kan tó yá torí ẹ kẹ máa ba Nàìjíríà lójú jẹ́ àbí kẹ máa kọ̀bákùgbé ọ̀rọ̀ nípa Nàìjíríà kẹ máa sọ̀kọ̀ tí ò da Nàìjíríà nígbà tẹ bá ń sọ̀kọ̀ tí ò da àwọn tó yẹ kí wọ́n máa gbé Nàìjíríà.

0: ẹbí tẹ̀lé ara pé kí wọ́n lo oníbejì tó yẹ pé wọ́n fẹ́ ṣe ní kò pẹ́ yìí láti fi ṣe dúpẹ́ fún ọlọ́run ọba àti ṣe àdúrà kórèdè wa nàìjíríà ni olùbàdàn fi kìlọ̀ síta o ipa àwọn ọ̀fẹ́ ariwo kankan níbi àjọ̀dún ayẹyẹ ọjọ́ ọ̀bí àwọn àti ọdún kan lórí àpèrè baba ńlá wọn tí kún kébí ikú tẹ́yẹ kébí ẹyẹ ní ìlú ìbàdàn ẹjẹ pa lọ ní gbòǹkẹ́lẹ́ ni o àwa àbàdàn ti bínú níwọ̀n ìgbàdé gbà gbé nígbà lẹ́tẹ̀ẹ́ náà kààrọ̀ yìí
1: o. okonuwe ròyìn tẹ̀síwájú wọn ní igbó biribiri òkun birimu birimu ẹ̀dá tọmọ ṣe òkùnkùn sọ fún ọkọ mẹ́ẹ̀dọ́sù pálọ́rọ̀ kí n ṣe náà rìn òkùnkùn yọmọ èèyàn òkùnkùn yẹ wá o lórílẹ̀‐èdè wa nàìjíríà ǹjẹ́ jẹ́wọ́n pé kí òkùnkùn bá lè bìyà ní orílẹ̀‐èdè wa nàìjíríà kí ìmọ̀lẹ̀ sì tàn kó máa lọ mẹ̀lọmẹ̀lọ orílẹ̀‐èdè wa nàìjíríà làwọn àgbẹ̀ pé wọ́n ti gbé ètò kankan kalẹ̀ owó kan tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dún dọ́là wọlé òkèèrè òun náà lọ jẹ́ pé wọ́n ń gbìyànjú láti kójọ láti ṣe àgbékalẹ̀ ètò náà tó yẹ pé yóò mú iná kọ́kálé kọ́kákó kódà kó dé ẹsẹ̀ kó dé àwọn ibi tó yẹ pé àti rí iná lò tó yẹ pé iná ń fojú wa rí màbo láti ọdún tó kọjá òun náà ni òtítí iná ní ìṣù tí ó dò àti àwọn apẹnaka akdc tó ń wà ní gbọdọ tí wọn ti gbé transformer gbọ́ tó ń da padà mọ́ ojú wa rí màbo báyìí torí pé kò sí iná bíi ti wọ̀ mọ́ jẹ́jẹ́ pé wọ́n ní eléyìí yọ jẹ́ kí iná kálé kọ́kákó kí iná dé gbogbo ẹsẹ̀ kó dé gbogbo àwọn pátá nígbà tí wọ́n bá ṣe ìnáwó ìtàn wọ́n pè é ní renewable energy wọ́n pè é ní distributed renewable energy òun náà ni wọ́n ní wọ́n fẹ́ fowó gbọ́ wọ́n ní àgbékalẹ̀ ńlá gbààsì ni wọ́n pè lé tí wọ́n ní yóò ṣeéṣe akin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdarí àgbà fún iléeṣẹ́ Nigerian Sovereign Investment Authority Aminu Umar Sadiq mo ṣe ń sọ dímọ̀ wọ́n ní ọjà iná mọ̀nàmọ́ná náà làwọn fẹ́ fi lè ṣe o débi pé àwọn tó bá láyà náà lè wá àwọn tó bá jẹ́ pé wọ́n ṣetán láti rí pé wọ́n ra iná tí wọ́n kó lè ná tó yẹ pé a ó fi rí èrè lórí owó táwọn fẹ́ ná lórí ẹ̀ wọ́n ní kódà àpọ̀lọpọ̀ ẹgbẹ́ tó jẹ́ pé kópa nídìí ètò yìí o àwọn kan bẹ tí wọ́n pè ní African 50 Group wọ́n ní wọ́n wà nínú wọ́n ní àwọn náà bá wọn ṣe nínú iṣẹ́ yìí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà náà sọ̀rọ̀ àwọn ra iná tí wọ́n kó lè ná tó yẹ pé àwọn ò fi rí èrè lórí owó táwọn fẹ́ ná lórí ẹ̀ wọ́n ní kódà àpọ̀lọpọ̀ ẹgbẹ́ tó jẹ́ pé ó ń kópa nídìí ètò yìí o wọ́n pè ní African 50 Group wọ́n ní wọ́n wà nínú ẹ̀ wọ́n ní àwọn náà bá wọn ṣe nínú iṣẹ́ yìí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà náà sọ̀rọ̀ Allen Ebobise mọ̀ pé iṣẹ́ rí iná mọ̀nàmọ́ná àti àjọṣepọ̀ lórí iná mọ̀nàmọ́ná ó ṣe pàtàkì pàápàá jùlọ láti mú kí àwọn iléeṣẹ́ wọn máa láǹfààní àti ìlò nàdà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tó yẹ kí iléeṣẹ́ lò tí wọn ò nílò ó ń kó wọn lówó lọ ẹ pé fúnra ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ náà lọ jẹ́ pé wọ́n ń fi owó wọn ni wọ́n fi ń kó iná wọ́n fi ń sàwọ́ wọn ń rí iná tí wọ́n fi gbé iléeṣẹ́ wọn kalẹ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà lọ jẹ́ àwọn ṣe bákan náà iléeṣẹ́ kan náà náà pè ní SC for All ọ̀gá àgbà wọn sọ̀rọ̀ lọ pé wọ́n ní wọ́n wà lára tó yẹ pé àwọn náà tó ìpàdé àpérò ti àgbáyé Damilọ́lá Ògúnbíyí wọ́n sọ pé tí owó ìtọ́ bá lè gbé kalẹ̀ wọ́n ní yóò ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ lórí àjọpọ̀ àti àsopọ̀ iná mọ̀nàmọ́ná káàkiri gbogbo ìgbèríko tí a sì mọ̀ pé olóyè sọ́lìwù babádéra àjọ̀nú máa kila bí aláìdé fúnra ẹ̀ bàbá ń sọ dímọ̀ yìí tí iná mọ̀nàmọ́ bá ti mọ́ dúró dédé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ṣòro ni ó kúrò lórí wa nìjà pé ọ̀pọ̀lọpọ̀ tí orí yọ máa jẹ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n mọ̀nàmọ́ kò jẹ́ kí wọ́n lè ṣe iṣẹ́ wọn. Ẹ lọ́ka ìpínlẹ̀ ìròyìn inú ìwé ìròyìn New Telegraph.
0: Àpapọ̀ ló ń júwe ọ̀kọ̀ọ̀kan mi ò bá yàn wí ká dramatize ni ò mọ̀ pé ọdún ròyìn fi ṣeré ìmọ̀gbà títí di ọ wáyé ò lọ́jẹ́ mo kófìrí ròyìn kan.
1: Ogún ọjọ́ oṣù kẹwàá ọdún tá a wáyé lọ́rùn
0: jẹ́ mẹ́sàn-án bẹ̀rẹ̀ 20 October ìwọ́n ló Godo Kingdom, Olu Sound Seeding, Salawo, na mo pa di no, na mo pa di ene. Ani mo very pastor re ni jire. Na ko pupo baje. Oduro to lo duro.
1: O gbe ni jo sade.
0: O do gbe ni. O do gbe ni jo sade.
1: Pastor pa le ngbe.
0: O wa ku. O mo le. O mo la. O mo le ga. Pastor se ngoro to lo duro. Nda ko pupo baje. Ni o gbade pa gbo lo je ki n koja lo si oke ogo. Wọ́n ní bí náà bá tán lásán ìjẹ̀lẹ̀ tán lè kanna ààrẹ ẹgbẹ́ fún Odra People Congress Reform nítorí pé já ń bá sáré àti sọ pé ó ti lọ gbogbo àwọn ọmọ bíbí ìlú sẹ́yìn ó ní ọdún rò yóò gbòde kan láìpẹ́ láì jìnà àti sọ pé mọ̀ pé oòrùn jẹ́ pàtàkì nínú ìtàn àṣà àti àṣẹ ilẹ̀ Yorùbá tẹnitẹni kì í sàǹtàǹtàn wọ́n wá rọ gbogbo wípé ẹjọ́ ẹ dákun tá a bá tún ní ká máa orí ìsẹ́yìn wọ́n ní ọmọ ẹbẹ dí mọ̀ọ́kọ ni àwọn ìpè ìṣòro pípòrò ń bẹnu oríkì wọn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ẹgbẹ́ òsì ó wá ro gbogbo àwọn mùsùlùmí wọn àwọn ẹlẹ́sìn kristi àti àwọn alákòóso tọrọ mọ́tí láti wà ní ìṣọ̀kan ó ní ẹ̀sìn kan gbọdọ̀ fa ìjà láàrin ara wa nóòrò tí ó wáyé ní ìlú sẹ́yìn wọn ni kọ lọ bó ṣe kọ lọ kọ́mọ sí kàjá nígbà gbàdúgbà gbèrègbè yìí náà kà láàárọ̀ yìí.
1: Inú ìwé ìròyìn Telegraph láàárọ̀ yìí, àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ní ilé ẹ̀kọ́ aládàáni tó pè ní Onos Private School Association of Nigeria (OPSAN) lánàá òde wọn ké sí ìjọba àpapọ̀ wọn ní sí ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́ bí wọ́n ṣe ń gba àwọn bí àjọ jáàmù ṣe ṣe ìdánwò sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì fún àwọn tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn lókun dé wọn ní kò yẹ kí àwọn kan máa ṣe ètò ìgbà àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yunifásitì lásìkò tí wọn ò bá ti parí

lẹ́kùbálẹ̀rọ̀ lágbára títì inú re ìwà pẹ̀lẹ́kùtù bí àdàbà ni gbogbo aráàlú gbósù barabalẹ̀ fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ ti gbéṣe nípínlẹ̀ ọ̀ṣun lápapọ̀ ní happy returns honorable olúṣọlá adéọlá ògúnbilé commissioner nípínlẹ̀ ọ̀ṣun tẹ́ ẹ bá ń gbọ́ mi ní ketekete ọ̀túnba adéyẹmí kúlà one àti honorable olamide olúòkun ni wọ́n panupọ̀ sọ wí ìgbà ọdún ọdún kan ni sáà

0: ọjọ́ tàrò dúrílé agége pé tùmí statujì ọlálẹ́kọ̀ọ́ pẹ̀lú adédèjì mọ̀rúfọ̀ ọmọ ìyẹlẹ́kọ̀ọ́ àgbéyẹ̀wò tó rọ̀ yìí nípa ọ̀rọ̀ àwọn ọkùnrin wa kì í ṣe àwọn ọkùnrin nìkan o gbogbo àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ wa obìnrin wa ni wọ́n ti fi ẹ̀tọ́ wọn tọrọ fún àwọn ẹlẹ́yà mìíràn àbí kí ọlọ́run ṣàánú ìran yorùbá ni o ọlá òjijì là ń wá kiri kì bá dára ká tún èrò wa pa fún ọjọ́ iwájú rere ọlọ́run wà pẹ̀lú wa o god bless nigeria ire o.
1: olóyè ganiyun abdulsadiq baálé awúsẹ ọpẹ bí àwọn òbí àti alágbàtọ aníṣẹ takuntakun láti ṣe lórí ra fẹ káwọn ọmọ wa kọ ka ìwé ṣùgbọn ṣé ọwọ kí wọn mú ní òkúkúdùn kò ní febi pa wọn.
0: ẹ káàárọ wonder fm orúkọ mi ni olóyè jẹlẹlẹ john abodoro jp ọba ilẹ̀ ìtúrí ìjẹlódó chairman lagos state balance forum ọ̀rọ̀ tẹ́ gbéyàwó láàárọ̀ yìí ọ̀rọ̀ tó nípọn gidi ni o ọ̀pọ̀ àwọn lọ́jà wa lọ́jẹ́ pé wọn ò tajà mọ́ kí ló dé tí mo béèrè lọ́wọ́ ìyá aláta pé ẹ pàtẹ́mọ́ ni wọ́n ní àwọn mọ́là ti gba iṣẹ́ àwọn mo wá béèrè lọ́wọ́ wọn kí nìdí rẹ̀ tí àwọn mọ́là ṣe gba iṣẹ́ lọ́wọ́ wọn àbúrò mi kan wá sọ fún mi pé báwo làwọn mọ́là ò ṣe ní gba iṣẹ́ wọn nígbà tó yẹ pé gbogbo bùkátà pátápátá ni àwọn màmá ti gbé lé orí ata pé iye tí àwọn mọ́là ń lé ata tiwọn ó ṣe pẹ́rẹ́ sí iye tí àwọn ìyá wa ń lé àwọn ata wọn lọ́fà tí wọn ò fi bẹ́ẹ̀ tà mọ́ màmá wa kó gbá sílé pé ọ̀pọ̀ nínú àwọn tí ẹ ní wọ́n ní ṣọ́ọ̀bù tí wọ́n kúrò ní ṣọ́ọ̀bù wọn yìí púpọ̀ wọn náà lọ jẹ́ pé èrè tí wọ́n ń rí lórí ọjà wọn ò tó wọn wọ́n fẹ́ máa jèrè ju ọjà tí wọ́n ń tà lọ kí ọlọ́run ṣàánú fún wa pẹ̀lú ìfẹ́ owó àníjù tá a ní lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run àtúnwá ṣe o god save nàìjíríà olóyè ìjẹ́lẹ̀ ìjọ́nà abódoro jp ọba ilẹ̀ tìlú ìjẹ́lódó chairman lagos state balance forum.
1: assistant commander forester nípínlẹ̀ èkó alàgbàdé wálé salam kò sí nǹkan tó pọ̀ jù bọ́mọ bá lé ní ìṣọwọ́ bíi méjì bíi mẹ́ta irú àwa báyìí náà ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wọn wò pé à ń gbádùn náà ni wípé nítorí ohun kálukú rí ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni iṣẹ́ ọwọ́ ó máa ń fúnni lówó ẹ gbìyànjú láti kọ iṣẹ́ ọwọ́.
0: báwo la ṣe wọn fọ ń gbádùn lọwọ sí wàhùn fún mi gbádùn. àbí bàlẹ̀ ìjọba kò gbádùn.
1: ọmọ lum òun kùn nínú.
0: n ò kun ó ní wọn tún pọ ọlẹyìn àwọn yẹn máa ń wà
1: fún àwọn gbádùn. ọlọ́run ọ̀nà gbogbo àwọn ti rí
0: sọ́ọ́. ọlọ́run ẹ̀rọ kan ń gbádùn. ẹyìn a máa dọ́gbọ́n ṣẹ́nu lé ṣùgbọ́n ká tó lọ láàárọ̀ yìí. bàbá wa tí wọ́n jẹ́ alága àwọn lọ́balọ́ba àwọn olóyè lóyè àwọn olóyè onífìlà funfun tí wọ́n tún jẹ́ ọkọ̀ àwọn olórí tí ó sì jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ alága àwọn ọba ìlú Èkó ìyẹn ọba Reliwan Babatunde Oṣuọlálé Aremu Akiolúdi first olówó Èkó Baba Fuad wọ́n ní ká bá wọn kí ọ̀rẹ́ àwọn olórin àwọn wòlíì Aríran wọ́n nítorí pé ọdún márùn-ún kí àwọn tó jọba òun ni bàbá náà kọrin fáwọn tó sọ pé Akiolú yóò jọba àìjọba kọ́ yóò jọba wọ́n ní ọ̀rọ̀ náà sì rí bẹ́ẹ̀ lẹ́yìn ọdún karùn-ún wọ́n ní kákí king sunday anthony adeniyi adegeye adegori oye ksa kingston ni ade pe wọn kó rere àjọdún ọgọrin ọdún wọn lókè ìpele tí ó kò lé ní ọba akiolu ṣe ládùúrà fún kingston ade pé kokoko là á bógun kokoko là á bókè kokoko là á bálùgbàǹkó kokoko là ara ọta le pé lọdúnlọdún a máa rí kingston ni ade pẹlú ara líle ni wọn ní ẹni ṣàìsàn o wọn ní ẹ túbọ pẹpẹpẹ fún wa wọn là ń gbádùn yín o pẹlú oríṣiríṣi àwọn orin tẹẹtì kọ fún wa tẹẹtì kọ fáwọn wọn ní olórin àwọn ní ẹjẹ wò lé àwọn wọn ní lágbára náà bá ẹjọ ìròpẹ ẹjọ ìrògùn ẹjọ pẹ láyé ni láṣẹ ìdìbàdì gẹ́gẹ́ bí ọba ilé wà bá tún di oṣù alẹ́ àmì akíọlú wọn ṣe fi iṣẹ́ náà rẹwà olóyè ìgbọ́ bá fuad ọmọ adùnkẹ́mẹ̀ ìbíní arókùtayò ọmọrin jogún ọlá ọmọrin ọkàwọn ọmọrin káwọn fáwọn ìyá ọmọrin tí fọlá ìjàgì ká bíyèsí olóyè ìgbọ́ bá fuad àmúríkà kí ksa gbogbo wa ní iléeṣẹ́ bọ́ndẹ̀ fẹ́ àná ń kí wọn lábẹ́ àkóso ìyàwó àwọn ọba adéníkẹ́ rọ̀ ládégbèkà àti igi wa ní iléeṣẹ́ bọ́ndẹ̀ fẹ́ àbáwá gabriel gbẹ̀ngà fátìlì the headmaster àkíyí pé happy birthday to you ksa bàbá ẹlẹ́ṣin ní bàrígà lẹ́ẹ̀kan sí ayọ̀wálé ń bẹ́ẹ̀ tó ń tẹ̀.
1: wọ́n dúpẹ́ lọ́wọ́ tèmi tọ́pẹ́ ọ̀dà tó jẹ́ olóòtú wa àwọn ẹnjiníà wa náà báyọ̀ lé ẹnjiníà sàlámà kí n wálé ọmọọgùn akin àtàwọn mi gáàdì àbáwọlé àbájáde àdúpẹ́ lọ́wọ́ yìí àtàwọn plantain pétọ̀ wa náà àdúpẹ́ lọ́wọ́ yìí. márùndín
0: omi yìí akéṣe náà olúbọ́dún náà o tètè kó ìwé ìròyìn jẹ ó yà àjọsọ tà náà lé ní ìwé ìròyìn tètè
1: dé. ó bá ti ń kó bọ̀ wọ́n náà ní ọkọ̀ọ̀kọ́
0: rí ọkọ̀ọ̀kọ́ rí
1: bẹ́ẹ̀ ọwọ́ àjọsọ tó jọ sósì ètò òfin mi náà lọ́n fún àlùbáríkà. ẹ máa ṣiṣẹ́ tó ní ẹ máa ṣiṣẹ́ tó ní àṣírẹ̀ gan-an
0: làbọ̀. tún jí ọlálẹ́kọ̀ọ́ ló kọ́ mi ire o.

bí wọn ní bí ológin ní bá gun àjà ojú rẹ̀ àkálẹ̀ àká oko. Elédùmarè ọba dé láàárọ̀ tòní iléeṣẹ́ bond 92.9. Ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Bí aago méje ṣe kọjá ìlú 5:35 AM. Gbogbo ẹ̀yin mọ́ mi pátápátá ọmọ yín Túndé ṣe ń rùn láàárọ̀ yìí o. Àlùbáyà ara ẹ̀yin obìnrin ló wà. Ìjọrí látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yin obìnrin lẹ́ni. Ní àṣeyege ẹ̀yin lẹ́ni ìgbéga tó péye. Obìnrin lẹ́ni ẹwà tó pọ̀ jù ìgbéga tó péye ni. Ìbùkún ọlọ́run ti yín ni. Ìfẹ́ ẹ̀yin obìnrin lẹ́ni jù. Adùn ayé ọwọ́ yín ló wà kò sí ní koro lágbára Elédùmarè ọba. Ló jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin mọ́ mi tẹ́ lètò láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday. Gbé káàbọ̀ sórí ètò yín o. Bọ́nà ṣe rí apá kejì iṣẹ́ bond 92.9. Obìnrin ni yín pé lọ́lá. Obìnrin ni yín ọgàn láwùjọ. Obìnrin ni yín ẹrìn kẹyìn torí pé ẹrẹwà púpọ̀ jù. Iyọ̀ ayé adùn ayé ni yín. Ọlọ́run ilé ayé lé yín lọ́wọ́ kò sì ní jábọ́ fọmọ yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Mo rí obìnrin lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin mọ́ mi pátápátá. Ẹ̀yin abiyamọ abọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀. Kékeré obìnrin abiyamọ ni o. Àgbàlagbà obìnrin abiyamọ ni. Omidan obìnrin abiyamọ ni o. Adélébọ̀ obìnrin abiyamọ ni. Abiyamọ lẹ́ẹ̀mọ jẹ́ ẹ̀ níjẹ́ abiyagbà lágbára Elédùmarè.

obìnrin ni agbára. Ọlọ́run fi agbára lé. Ló jẹ́ kí n máa kí gbogbo ẹyin màmá yìí lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín rí ètò yín ní iléeṣẹ́ Bond 9. Wọn ò wá gbọ́dọ̀ kóyún ẹyin bàbá kéré pé ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí pẹ̀lú ọmọ yẹn Adé Olúwa Adéfọlárin Okun Adé Mr. Gbogbo ẹyin olóríire ẹ̀dá o tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ìlú lọ́kùnrin àti ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí láìpẹ́ láì jìnnà máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ pé àmọ́ ẹ má jà gbàgbé bí kọ̀rin kọ̀ bó bá rí ọṣẹ láìromi kò lè hó o bí kọ̀rin kàn bó bá rí omi láìrọṣẹ kò lè hó o bẹ́ẹ̀ kò lè fọ ìdọ̀tí mọ́ àmọ́ kété tí kọ̀rin kàn tó bá rí ọṣẹ tó bá rí omi á jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta pé yóò hó yóò fọ ìdọ̀tí nù ló jẹ́ kí n gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ tòní pàápàá jùlọ àwọn ọmọ rẹ ni mo gbà á ládùúrà fún pé aláàánú táwọn ọmọ rẹ nílò láti dé ibi gíga aláàánú táwọn ọmọ rẹ nílò láti ṣe àṣeyọrí láyé aláàánú táwọn ọmọ rẹ nílò láti dé ibi gíga láì jábọ́ tí ọlọ́run ó rọ sí wọn lórúkọ jésù bóyá kí n tún àdúrà ẹ gbà lẹ́ẹ̀kan sí pé ìrànlọ́wọ́ tó nílò ìwọ tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ ọmọ rẹ nílò láti jẹ́ èèyàn láyé ọ̀run filé ọlọ́wọ́ ló jésù ẹ káàbọ̀ sórí ètò iléeṣẹ́ Bond 9. Olúwa Adéfọlárin Okun Adé mi ò rírú ọlọ́run yìí rí

0: do ni ise yi wa latodo alailu aisi pera majesi oba rinu wan are mosu olale akiolu ba wa lowo eko obeko olowo eko baba ka bi esa o idoba le mbo wa ka bi esi alailu a o aro ba bi lo ba nfije o oyi ra waju aka bi esi o baba wa alailua oba rinwan aremu osho lale akiolu olowo eko ofeko fi opa ase ranse si wa nile agbara pe ka ki okan ninu awon to so job loni eni wa to so job loni tu wa je awon wa tun ko wa nse baba wa isipara majesi alailu oba rinwan aremu osho lale baba tunde akiolu kini olowo eko baba fuad oba omo kutere asa logun ka bi esi olo ni ka ki omo awon to je gbadu gbaga onise iroyin ka kiri agbalaye oga ti wa meme sunu yin ka amosu ti won sojo bi won loni ka gba aladura fun pe aso ni mo ni shawa aso ni mo du aso ro mo ro ni shawa aso ro mo ro bodu ba dun omo pere gan agbaso mi wo do ni dun ke yo so ma dun haleluya ni won ki oga wa yin ka amosu fun ojo bi toni pe igba odun odun kan ni o won ni loruko gbogbo loye oni fila funfun loruko gbogbo awon olori awon niga loruko omoba lokunrin ati lobirin loruko gbogbo loye to tun wa je be baba wa oba rilwan aremoso lale akiolu loruko gbogbo to nbe ni tu ebe me tu ebe me tu eyin ka o tun tan gaga happy birthday lo nje te ba gbo egun e wa ri mi ma ko yin ni ede yen ede o ko yin loruko mama wa olori eko ka fata ise radio nigeria omo babirin ade nike wura la adegoke loruko oga wa nile ise bond 92.9 oga wa gbenga fatile general manager bond 92.9 lekan si loruko oga wa pata ile ise radio director lagos operation princess ade nike wura ola adegoke ati loruko oga wa yenyen nile ise 92.9 general manager bond 92.9 oga wa lagba gbenga fatile ni won pa lase si gun pe loruko gbogbo osise ile ise radio nigeria ipinle ko lagos operation gbogbo awa osise ile ise bond 92.9 aki o pedepede lori afefe onise iroyin awon to dangaja julo kaakiri agbalaye to se muyangan lajujo to ye si kari aye oga wa yin kamusu fun ojo obi won ni pe won ase opolopo odun laye o ati laaye won eje ki sare fi ohun kan sori afefe e ma binu o jokunrin na amo tori pe ase wa latoke ni eje sare yanju e to bayi lokun ni won fe sare yanju kin to wa si ero bani soro te pe si o
1: ejo se bon fm n ba yin soro yi e ba wa be ijoba ipinle oku kan wa fun wa ni ppd ni ifo àwọn tí àwọn tá lówó lọ́wọ́ bó la fẹ́ ṣe sí àwọn tó lówó lọ́wọ́ gba 30,000 lọ́wọ́ wọn kan á fún wa ní ppd lọ́wọ́ àwọn mẹ̀kúnnù o.
0: mo nígbà gbogbo àti yanjú òyìn òní àti yanjú òyìn kíákíá nù. ẹ fọ̀rọ̀ mọ́ mi lẹ bàbá ẹ mẹ́jọ ẹ kẹ́ máa kiri kí n sọ ní àdìlẹ́ kẹ́ máa kí àbí bóun. ó dára tí ń jáde ẹjẹ ń sáré sọ ilé yìí. Get most of what we want to see out in lane. Everyone wants to see or not. Super Katangua was label. Move if you ask, we will be going. Arabi, you really are a wobbling. Tell me, we'll call you man walko. What's your man bow? No, yeah. A door. There, Balik, we'll call. Through a lane, we'll say by a boy walk over. And that's where two little people go, but they're about to laugh at the answer. So, I'll let them a little. Oh, what you want back for Oko to buy what bit lane? 70,000 egberun lọ́nà àádọ́rin náírà ni o 2,000 naira tí ò já létí ni o wà á dẹ̀dẹ̀ ké o dẹ̀ ní lọ lẹ́sẹ̀kẹsẹ̀ torí wà á sọ níbẹ̀ tó mẹ́rin sí mẹ́fà kó o tó gbọ́kọ̀ ẹ̀ jáde wọn ìsanwó géètì ń bẹ̀ o àmọ́ wàhálà yẹn á kọ́kọ́ da ìrìn àjò ọ̀tá ẹ̀rú ná bí kan rú ẹ̀ láti abúlé ẹ̀gbá lọ sí kétu láì ní nǹkan mú kétu bí kan rú ẹ̀ láti owó májidun kan rú ẹ̀ gba kétu lọ tàbí lọ́tẹ̀ cobridge gba kétu lọ àbí láti cms ọba lè ń dé gba kétu lọ torí pé o gba bí a ti lè láì ní nǹkan mú kétu wọn á fò epo ẹjọ wọn á padà tún san 70,000 naira èmi dẹ̀ mọ̀ pé wọn á fẹ́ jẹ bẹ́ẹ̀ ni màá sọ fún kọ̀mándà mi ò rántí bí a johnson lórúkọ kọ̀mándà enforcement brt ní kétu ẹ kìlọ̀ fáwọn ọmọ yín àsìkò tí wọ́n mú

0: Nobody would die my two.
1: That's
0: a part of that. Any find my two die, my two da. But go my two kid, nobody would damn me.
1: My two side, the bamboo that I go to.
0: Ah, eh, Emma Lani, the man will go on my two da. Uda, Uda, I see. 08181509290. The number tan lo. Hello. Hello.
1: Hello. Hello. Eka Rosa.
0: Eka Rosa.
1: Rajilo so lati teri olopa to wa le ko yen ala ke pe ala cha. Abi se won pe ni ya e o lo mo ko to do nbe. Ah bo lo mo pa wa o ni mo to bus. Na bi won park ti bi tan park ti yen. Ala mo pe ala cha yi bi to sa bayi.
0: O so ra bayi.
1: O sa ba fa fo yen lo mo ngba.
0: Olomi lara bayi.
1: Olomi lara bayi fa fo yen lo mo.
0: Tonio kin
1: bebe. Gbebe fa fo re din ni. E po mo ko mo to ma fun. To ba ti fun bayi. So o gele mo ko to do nbe yen. Ni sa last man.
0: I'm not going to be able to do it. Kilo wa da ipo ri.
1: Ah,
0: o se ka be
1: da pa o. Ni
0: mo ri
1: so
0: be. Ah, o da. O lo pa le, bi ka to lo kara
1: ke to ya ri pe
0: to lo kara ese. Mo ja ge talk about for any 500 naira o le le mo a farm obstruction yan ko ja be abi mo paro. Hello.
2: Hello sir.
0: Yes sir.
2: E ka o sir Mr. Bailo.
0: Yes sir.
2: E ku se ko se ri lori oro ile pote so e na
0: yes sir.
2: Wa ti last man at olopa a meji na jo ti se ti o awon to ise dada wa nu won mi o fe so pe we gbo be so ni o but ibe yen gan wahala ti won create. Àwọn ọlọ́pàá yẹn àti last man majority of them wọn nínú wọn ló ń kọ́tẹ̀. Private owners gbà wá. But wọ́n fún àwa
0: ní wàhálà. Ẹ̀sà Ẹ̀sà tó wá pé private car owner ní gbogbo yín dákẹ́ o. Tó bá yá àwọn ọlọ́pàá tún wá síbẹ̀ wọ́n máa yẹ mọ́tò wò yẹ̀wé ọkọ̀ wò. Tó bá tún yá bí ẹ̀ ọ̀nà àti wá bẹ̀ wọ́n máa yẹ àbí mo parọ́.
2: Private owners
0: tó bá yá àwọn ọlọ́pàá tún wá síbẹ̀ wọ́n máa yẹ mọ́tò wò yẹ̀wé ọkọ̀ wò tó bá tún yá bí ẹ̀ náà tún wá bẹ̀ wọ́n máa yẹ àbí mo parọ́.
2: Ẹ̀ẹ́dì gàdọ́gbẹ́gbẹ́
0: Ẹ̀ẹ́dì gàdọ́gbẹ́gbẹ́ àti bó ti yẹ mo fọlọ́run bá bẹ̀ wá ẹja ṣe ra bó ti tó àti bó ti yẹ lágbọ́rọ̀ ọlọ́run gbogbo tá a bá dáwọ́ lé yóò yọrí sí rere o mi ò fẹ́ ká gbẹ̀yìn ọlọ́pàá tó ń fẹ̀sùn kàn yìí mi ò ní fẹ́ ká já o ẹ dákun ẹ ṣe àtúnṣe o gbogbo ọlọ́run mọ́mí alájà shukrat mo dúpẹ́ olúwa sán ni wọ́n ṣe alájà dúpẹ́ ṣáínṣáín mo kí ni màámi gẹ́gẹ́ bí gbajúgbajà obìnrin gbogbo àdáwọ́ lé yín tó ti yọrí sí rere kò ní bàjẹ́ fún yín lágbọ́rọ̀ ọlọ́run ẹ ń lọ òkè sí ni ẹ ní jáwálẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ rẹ yín àwọn ọ̀tá yín wọ́n máa ṣubú wájú máa tẹ́fẹ̀gùn ni alájọ ọtúnba adéwálé àtọ̀dá sábánà balógun àtọ̀dá àwàlà sábánà ọkọ murayọ mo kí yín àtọ̀dá alájà àtọ̀dá balógun mo kí yín alájì isiaq ti ka alájì sọkù mo kí yín sà alájì taofik eri lọmọ tí wọn jẹ chairman atan ìyànà sọlọ elder atan gbogbo nàìjíríà mo kí yín o alájì musilu babatunde ba finest of the finest alájì tó ṣùọ mo kí yín gidi gan yàn dáadáa ní mo kí yín o. Comrade Obioye Nuga ẹgbẹ́ arimako gbogbo musin ìdọ̀bálẹ̀ mo wà sá ẹ ṣe mo kí yín o gbogbo gbà o alájọ ọ̀fà kẹ.

0: Ọlọ́run ọba Olúwa ṣe tó jẹ́ ká rójúmọ́ tèní láyé àtàlàfíà wákàtí àti ọjọ́ tèní. Èní ọjọ́ ìṣẹ́gun náà ni o, ọjọ́ kele ọjọ́ keje ní ogún yẹn 22 oṣù kẹsàn-án ọdún 2026 a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé mọ̀ ṣe wa ìṣe agbára wa àánú la màá rí gbà la tún jẹ́ kọ́ wa rí ọjọ́ tí láyé àtàlàfíà Olúwa má ṣe lópin ẹ̀mí wa. Gbogbo ogun rí ogun àríwá wa ṣe gbogbo tẹ́lẹ̀ láyé wa mọ̀ jù ògbé wa máa fọpẹ́ a máa fìfọ́ ẹsẹ̀ ọjọ́ wa ẹsẹ̀ wa tá a fi kò ní kán. Ọwọ́ ọjọ́ wa tá a fi jókòó sáfẹ́ kẹ̀kọ́ kò ní kán lágbára Ọlọ́run. Ọlọ́run fàánú ẹ̀wá wa rí àráàánú gbà ní gbogbo ọjọ́ ayé wa. Bíbí yín náà rè bí sọ́ra balùwẹ̀ kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú láàárọ̀ tèmi.
1: A dúpẹ́ Ọlọ́run ọba. Ọba tó ń lànà tó ń lò ní tó lọ́jọ́ gbogbo bọ́n fẹ̀m àwa ló lè tó bọ́n dẹ́fẹ̀m àwa lè tó bọ́n dẹ́fẹ̀m àwa ló níròyìn ìfẹ́sọ̀wá bí 2.9 kí ló bá yẹn wá torí gbà ń dúpẹ́ Ọlọ́run ọba iléeṣẹ́ wa bọ́n fm 92.9 tá a jẹ́ ẹ̀ka rédíò nàìjíríà ní kàtí èkó àpé ọdún mọ́kàndínlógún ni ogoji bond fm at 39 amori ọlọrun ninu lori ile ise yi adupe lọwọ ololufẹ wa adupe lẹyin baba iya egbon aburo ti e papọ kan kan fi wa si ni ma yi si ta ba nso yibo gan e wa nbe ba nso hausa e duro sibe yoruba na e duro sibe adupe lọwọ o ti e yiri kaka rara ma gbele ni awon duro di role ti yo baba tun bere adupe lọwọ yin o a si dupe isu a fi dupe lọwọ yin ade dupe ọlọrun ọba ọba tó ń fún wa ṣe wọn ní òwòwò ó pàdé yìí lọ́nà tó bá rówó náà nǹkan iyì náà máa fi iyì jẹ owó la dúpẹ́ ọlọ́run ọba fún iyì yìí o má jẹ́ kórúkọ orúkọ yín bàjẹ́ orúkọ iléeṣẹ́ bọ́ndé fẹ̀mú ó bàjẹ́ o kò ní bàjẹ́ ńgbà tiwa kò bàjẹ́ o ti iná ò ní bàjẹ́ o ti gbogbo ọ̀ ní bàjẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lórúkọ iléeṣẹ́ yìí adúpẹ́ lórúkọ díẹ̀ ló wa màmá wúrọ̀lá adéníkí dégòkè adúpẹ́ lórúkọ díjì wa adúpẹ́ lórúkọ bàbá wa gm wa níbí gbẹ̀ngà fátìlẹ̀ adúpẹ́ lórúkọ gbogbo pátá adúpẹ́ tèmi tọ́pẹ́ àgòrò akínwó lórúkọ mi adúpẹ́ born at 39 àmì bíbí ẹ ṣe.
0: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tí inú ìwé ìròyìn the nation láàárọ̀ tó ń fẹ́ ètò mo fẹ́ fi bẹ̀rẹ̀ kí n kọjá lọ sí ìpínlẹ̀ Èkìtì. Jẹ́jẹ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Èkìtì Alàgbà Abiodun Oyèbáyọ bá máa ṣe rẹbẹrẹbẹ ó mà níṣẹ́ lásìkò tó ètò ó gbọ́dọ̀ péye ní ìpínlẹ̀ náà o bàbá bá ṣe kí ni ó máa àwọn ọkọ̀ jọ̀gbọ̀n tó yẹ pé ó máa mú ètò ààbò kó péye bí ọgọ́rùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn 100 ni bàbá àtàrí sáwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ní ìpínlẹ̀ Èkìtì o nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ nígbà tó ń pín àwọn ọkọ̀ náà àwọn iléeṣẹ́ elétò ààbò káàkiri àwọn agbófinró ni àwọn ológun ni àwọn ẹ̀ṣọ́ ojú pópó ni ti tó jẹ́ tìjọba bákan náà àwọn ti àwọn civil defence náà wà níbẹ̀ àti àwọn àjọ tó ń rí sí ogun gbọ̀n pátápátá àti ọgbà ẹ̀wọ̀n tó rí sí lọ dáadáa ní ìpínlẹ̀ Èkìtì fún wọn ló pín ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì fún ètò ààbò ọgọ́rin lópin sí dókítà Oyèbáyọ Alàgbà Oyèbáyọ tó sọ̀rọ̀ dìímọ̀ ó ní ètò ààbò gbọ́dọ̀ jòun lógún ní ìpínlẹ̀ ọ̀hún torí pé kí ni ó ní àìmọye àwọn ibì kankan lọ́wọ́ pé kò ti péye ó ṣùgbọ́n ó ń gbìyànjú pẹ̀lú àtìlẹ́yìn àwọn tó mọ ti fútẹ̀ lọ lórí ètò ààbò jẹ́ kí ètò ààbò kó péye òun wà ní fàsílẹ̀ fún láti jẹ́ kí tó péye wà lórí ẹ̀mí àti dúkìá ní ìpínlẹ̀ náà gómìnà má tún sọ síwájú láà ó ní díẹ̀ dẹ̀rí

0: ọdún ṣáṣá tí nǹkan tí ò lè mí o ẹ lọ kà á nínú ìwé ní telegram méjèèjì ló gbé láàárọ tèmi.
1: leadership tèmi náà mo ṣe wà báyìí kókó síwájú ní ṣe wà bond fm 92.9 ìkẹjà wọn ti sọ nímọ̀ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní public advocacy group new initiative nni wọn ti gbóríyìn fún senator abdul abdul siyari pé látàrí pé ìpolongo àti àbẹ̀wò tí wọ́n ń ṣe sáwọn ìlú kọ̀ọ̀kan lórí pé àwọn iṣẹ́ àtìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú all progressive congress wọ́n ní gómìnà tẹ́lẹ̀rín ní ìpínlẹ̀ yìí tó tún jẹ́ adarí pátá fún ẹgbẹ́ òṣèlú all progressive congress ìpolongo wọn fún 2027 wọ́n ti sọ ní mọ̀ níwèé ìròyìn láti pé tí wọ́n jẹ́ adarí tí wọ́n sì jẹ́ ẹni tó léwà nínú tinubu ṣètìmọ̀ campaign fún 2027 èyí tí wọ́n lọ ṣe àbẹ̀wò náà sí ìlú tí ń lọ káàkiri o wọ́n ní àwọn gbóríyìn fún wọn lórí pé kíni nítorí pé gbogbo tó ń lọ káàkiri bu ẹnikẹ́ni o wọ́n ní ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027 yìí tẹ́ ìpolongo ìdìbò fúnra yín abẹ́ lọ ṣèpàdé kan abẹ́ lọ ṣàbẹ̀wò síbi kankan wọ́n ní ẹ má sọ pé ẹgbẹ́ òṣèlú alátakò yín báyìí báyìí báyìí ló máa rí fún wọn bá ni wọn ò ṣe o wọ́n ní kẹ jẹ́ kó jẹ́ based on issues àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún ọmọ nàìjíríà o bóyá ẹ fẹ́ tọ́nà ẹ fẹ́ ra àwọn èèyàn lọ́wọ́ ni ẹ fẹ́ pèsè iṣẹ́ ni abẹ́ fẹ́ ṣe àwọn nǹkan takuntakun tó máa jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó wà ní ipò tó dáa lẹ́yìn tẹ́ bá kúrò nípò wọ́n ní àwọn ìgbésẹ̀ yìí ni kẹgbẹ́ o wọ́n ṣe àbẹ̀wò yìí wọ́n nígbà tó ń ṣe àbẹ̀wò sí àwọn ọba alayé nìkọ̀ọ̀kan jákèjádò ilẹ̀ nàìjíríà wọ́n ní ẹgbẹ́ náà tí wọ́n sọ dímọ̀ jẹ́ alūkkoro wọn chris oke sọ dímọ̀ ní àtẹ̀jáde tó tẹ̀sódé pé àwọn gbóríyìn fún senator iyari lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọn ti ń lọ káàkiri àwọn kan bu ẹnikẹ́ni o wọ́n ní yàtọ̀ sí àwọn ìpolongo èyí tó jẹ́ wọ́n máa bú àwọn èèyàn ni wọ́n ní yarí gbé ìgbésẹ̀ tó tọ́ nípa pé wọ́n ṣe ń lọ kiri nǹkan tí wọ́n ń sọ ìgbésẹ̀ tí wọ́n fá gbé nǹkan tí ààrẹ bọ́lá máa ṣe ná 2027 ní ìtẹ̀síwájú ìṣèjọba wọn o ni wọ́n ń sọ gbogbo àwọn olóṣèlú àtẹlẹgbẹ́ wọn o bí ẹ bá ti ń lọ polongo ìdìbò bí a ti bẹ̀rẹ̀ pé ẹ má bu ẹnikẹ́ni o ohun tẹ́ ẹ fẹ́ ṣe oníkẹsọ fáráàlú ship ló gbé láàárọ̀ yìí.
0: ó dáa mo ti kúrò ní ti ọ̀rọ̀ òṣèlú tún padà sí ètò ààbò ó gbọ́dọ̀ péye dáadáa ni o ló máa jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ plateau láàárọ̀ tí a bá gbàgbé karan wa ti o látàrí pé kí ni wọ́n ní eégún tó bá ti jáde ó máa kúrò láì wo ìyẹn ìmọ̀ ìpínlẹ̀ tó kọjá la máa gbọ́ pé àwọn apanipa wọ́n máa pọ èèyàn márùn-ún kan ní ọjà ewé ní ìjọba ìbílẹ̀ mangu ní ìpínlẹ̀ plateau látàrí ìdí ètò ìbẹ̀rùbojo wọ́n ní wàhálà ogun òsinmi tó ń wáyé tọ́wọ́ pé àwọn obìnrin ọkùnrin balẹ̀ wọ́n sàsálà àtàwọn ọmọ wọn sàsálà fún ẹ̀mí wọn láti jẹ́ kí ètò ààbò pé yìí náà dé yìí ìjọba ìpínlẹ̀ plateau máa ti gbé ìgbésẹ̀ tó nípọn bí awerin wọ́n ní ìjọba ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìjọba ìbílẹ̀ wo bankinladi gbogbo àti mangu local government ní ìpínlẹ̀ plateau wọ́n ní ìṣèdè ọwọ́lọ́bà tó yẹ pé kò sí lílọ bíbọ̀ láàrin wákàtí wo wọ́n ní láàrin aago mẹ́fà àárọ̀ ti di aago mẹ́fà àrọ̀lẹ́ aago mẹ́fà àárọ̀ ti di aago mẹ́fà àárọ̀ òun náà ní gbogbo àwọn agbègbè igbogbo àti mangu local government ìpínlẹ̀ plateau wọ́n ní ìṣèdè ó ti bẹ̀rẹ̀ báyìí lọ́wọ́lọ́bà tó yẹ pé kò sí lílọ bíbọ̀ láàrin wákàtí wo wọ́n ní láàrin aago mẹ́fà àrọ̀lẹ́ aago mẹ́fà àárọ̀ ti di aago mẹ́fà àárọ̀ òun náà ní gbogbo àwọn agbègbè ìjọba ìbílẹ̀ ta fi tìbà látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ táwọn ajínigbé tó ń pa àwọn bíi márùn-ún tán ní ọjà ewébẹ̀ ní ìjọba ìbílẹ̀ mangu nípa àdí èyẹ tó wọ́n ní nípa benin rèé o kọmíṣánná tó ń rí sí ìròyìn àti tìgbọ̀ ní ìpínlẹ̀ náà joyce loya ramag ló máa fìdí ọ̀rọ̀ yìí mọ̀ ló kéde ó ní ìjọba náà ti kéde ní wàrà sísà pé ètò ààbò gbọ́dọ̀ péye o nípa àdí èyí wọ́n ti pẹ́ ìṣèdè aago mẹ́fà àárọ̀ lẹ́sí aago mẹ́fà àárọ̀ pé ìkẹ́ni ò gbọdọ̀ kọjá bákan náà ní àwọn ìjọba àbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ́n ní àwọn ọ̀kadà gbọdọ̀ tẹ́ ní gbogbo agbègbè yìí lọ́wọ́lọ́wọ́ torí pé ó dà pé àwọn ọ̀kadà náà àwọn alùpùpọ̀ náà fi ṣiṣẹ́ láàbí wọn wọ́n wá rọ gbogbo àwọn tó wà ní gbogbo agbègbè pátápátá wọ́n ní wọn fi sọrí o nígbà tí wọ́n ti pa láṣẹ ní wàrà sí àpẹ́ ẹnì kò gbọdọ̀ jáde látago mẹ́fà ọ̀lẹ́ sí aago mẹ́fà àárọ̀ wọ́n ní ẹnikẹ́ni tí ọwọ́ ìsìnkú tó bá tẹ̀ òun tó nǹkan owó òfin mu bákan náà ló wá rọ gbogbo àwọn ọlọ́jà pátápátá ní ìjọba ìbílẹ̀ mangu ìjọba ìbílẹ̀ bokos àti mangu àti bakina ládì wọ́n ní gbogbo pátápátá ẹ ṣọ́ra dáadáa wọ́n ní àsìkò tẹ́ lọ sójà kú gbogbo ẹ̀ pọ̀ gbọ́dọ̀ dúró lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ lọ sí àwọn ọjà láwọn ìjọba àwọn títí ètò ààbò yóò fi pé ṣùgbọ́n àwọn elétò ààbò ní ìpínlẹ̀ náà wọ́n láwọn òdú àwọn ń ṣe ṣàṣà láti rí pé ètò ààbò péye wọn wá dúró lórí àwọn ológun dúró lórí àwọn ọlọ́pàá wọ́n ní àwọn fìgìláńtẹ́ àdúgbò àtàwọn tó mọ ètò ààbò ṣe dáadáa ní àwọn ìgbèríko ní agbègbè náà gbogbo pátápátá náà ti fọwọ́ sowọ́pọ̀ láti papọ̀ láti jẹ́ kí ètò ààbò pépé àti pé láti wá àwọn tó ṣiṣẹ́ láàbí náà ó dẹ̀ fi owó òfin kan fi mú ẹ lọ́ka nínú ìwé ìròyìn the nation láàárọ̀ tèmi.
2: ọ̀rẹ́ mi wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹbí ìpàdé bí aràn ara tó máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kó tàìtàì ìyáfárá lẹ́yìn o.
3: ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣu ara fífà sí ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
2: ó gbogbogbò ó tó tilé lòkó ròyìn ẹ̀ fẹ́ lòmí ìbùsẹ̀ dára tó ribiansi capsule.

0: ọ̀rọ̀ wọ́pọ́n kádàrò sí wọn lórí láti lọ sí ipò kan àbí kejì ní 2027 gbogbogbò nípa àdé yìí gbogbo ọdún ó wá ti rọgbọ àwọn tínú bí pátápátá ẹ dákun ẹ jẹbúrẹ àwọ ògbẹbẹ ẹ wá gbogbo nǹkan tó bá ń bi inú ẹ dànù bí omi ìṣọwọ torí pé kíni ẹgbẹ apc ó gbọdọ ọrọ wọpọn láò láti sora lọkan kí ẹgbẹ mìíràn kó má lè gba ìṣọba ní ìpínlẹ ogun ní 2027 gómìnà dàpọ abiodun pẹlú àwọn àwọn ẹlọrọ láti rí pé àwọn tínú bí pé ọkàn wọn balẹ kò ní sí wàhálà mọ ló wá rọ gbogbo àwọn tó yẹ pé wọn jákulẹ nínú ìbò abẹlé gbòsùrù apc tí wọn ọrọ wọpọn lágbẹ wọn fẹ lọ síbi ipò kan àbí kejì tí wọn rí àǹfààní láti lọ ó wá rọ wọn wípé ẹ wo gbogbo ajá bàbá ajá rẹ náà ní bàbá dẹrẹ tó ń kọ àtúgbọdọ jà nípa àti ìwọn pátápátá ẹ parapọ mọ ẹgbẹ òṣèlú apc má lọ sínú ẹgbẹ òṣèlú ni ẹ ní láti ṣe láti jẹ kí lọ síwájú ẹgbẹ náà kó tún kó lè kó lè bọ síwájú dáadáa bákan náà láti gbáradì fún ìbò 2027 ẹgbẹ ẹgbẹ òṣèlú apc yóò tún rọwọ pọn dáadáa ní gbogbo àwọn kò kọkan sí kejì lára àwọn tó ń gbé ní ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ àti olóyè olú òkúbóyèjọ òun náà ni ó dájú ẹni tó máa darí gbogbo àwọn ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ láti jẹ́ kí láti pẹ̀lú sí àwọn tinubu láti pẹ̀lú sí pé kán jọ̀wọ́ kán parapọ̀ sínú ẹgbẹ́ apc dáadáa kí ìbò náà kó lè sàn wọ́n ní ọdún 2027 nínú ìwé ìròyìn the nation la mo ti rí kà láàárọ̀ tìmí.
1: bàbá wọn ní gbàgbọ́ta
2: nílé gbọ́kọ̀ sọ fọ́lẹ́jọ́ kọkùnrin gbọ́kọ̀ sọ fẹ́bìnrin gbọ́kọ̀ sọ fẹ́wọ̀n àgbàlagbà kò tó gbálé ọgbà ta bẹ́ẹ̀ rẹ̀ padà nípínlẹ̀ èkó máa wáyé ní gbogbo ọjọ́ sátidé tó bá gbẹ̀mí oṣù láti àsìkò yìí lọ àárín àgbẹ̀fọ́ àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ kò tó gbálé ọgbà ta ọ̀hún wáyé àárọ̀ gbogbo ìpínlẹ̀ èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa gbogbo wa la ni ojú kíkú gọ́tà iwájú ilé wa gbogbo àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù alẹ́ wa bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀ sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé gbogbo ìdálẹ̀ ni wa síbi táwọn òṣìṣẹ́ àjọ lọ́mà pa máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba àgbẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò ìgbàlè ìgbà kan lò lọ́wọ́ ní gbogbo ìgbà. ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ bẹ́ẹ̀ gbígbóná àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ewu ìgbẹ́dà pín ìkó ajúmọ̀ṣẹ́ ní o iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ èkó olùkéde.
3: ìjọba àpapọ̀ ti sọ́ di mọ̀ láàárọ̀ yìí pé ọlọ́mọ bá ní ìyáàwó òní sùn òun ò ní fojú kan oorun nínú ìwé ìròyìn leadership tẹ̀ tó kọjọba àpapọ̀ ti gbégbèsè báyìí o láti wá ọ̀nà àbáyọ sí àwọn irin àwọn ọ̀nà wa pọ̀ lójú irin àti láwọn highways wa káàkiri táwọn èèyàn bẹ̀rẹ̀ sí lọ tọ̀lọ̀ ń ja tọ̀lọ̀ ń gbò wọ́n ni wọ́n ṣe ń ṣí manhole bẹ́ẹ̀ ni wọ́n ń já ẹni ojú òpó pé àpapọ̀ ti kìlọ̀ pé báyìí àwọn tó máa lọ wá àwọn irin tó kú tó tún lè kókó dáadáa tẹ́ pé ọwọ́ kọ̀ọ̀kan ò lè já láwọn máa bẹ̀rẹ̀ sí fi sílẹ̀ Nàìjíríà báyìí láwọn òpópónà wa àtàwọn manholes wa àtàwọn coastal highways wa kó lè má di ẹ pé àwọn kan ń lọ káàkiri wọn lọ ń fọwọ́ jà wọn á jókòó sí wọn lè jókòó sí látàlẹ́ dàárọ̀ tán lọ ń jà ìjọba àpapọ̀ sọ dímọ̀ pé mínísítà iṣẹ́ òde ilẹ̀ nàìjíríà consumer of works olúfẹ́mi dáre àti àwọn ẹlẹgbẹ́ wọn ni wọ́n kọ́ àwọn ojú irin káàkiri àti ilẹ̀ nàìjíríà láti rí pé àwọn máa ṣe bíbẹ̀ ẹni tẹ́ lọ ń fọwọ́ jà ọwọ́ yín ò ní kà mú gbogbo onírú irin tẹ̀síwájú.
0: bí sábà lóògùn lórúkọ mi kókó ní ìwé ìròyìn ó ń tẹ̀ síwájú ẹ ṣé tẹ̀ǹtẹ́ ti síwá o.
3: a fọ pé ẹ̀yìn àti ògo fẹlẹ́dùnmọ̀ rẹ̀ ọba àfúnléṣẹ́ bọ́ndẹ́ fẹ́m 92.9 àfúnwọ̀n ẹ̀yìn náà tẹ̀yìn tẹ̀yìn ọ̀nìdí ojú tẹ̀ fi wà kò ní fọ́ tèmi tọ́ pé àgùrù akínú lórúkọ mi bàbá olówó èkó ẹ̀kọ́ ojúmọ̀ rẹ̀ sà ojúmọ̀ rẹ̀ tó mọ̀ wà lẹ́nu ojúmọ̀ ayọ̀ ni ẹ̀ṣẹ̀ àwa ń kalẹ̀.
4: Bond FM 92.9

0: wà yìí torí tó bá ti débẹ̀ táwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ ohun yọ lórí nǹkan iná kì í ṣẹlẹ̀ tí ìjọba gbẹ́sẹ̀ lé o no government accusation kò sí wàhálà ọmọ onílẹ̀ kò sí dáa ní láàmú kankan àwọn èèyàn ń pé wọn lálàáfíà ọ̀nà wọ bẹ́ẹ̀ ire estate tó fi ni lọ́kànbalẹ̀ ni elevation point ló sì ń ta wà gbẹ́lé o pọ́nmọ́ ẹni bá yára lògùn gbé gbogbo mèremère tó ń jẹ́ ohun amáyédẹrùn ni wọ́n nílérò láti ṣe síbẹ̀ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ọlọ́run ó sì fún gbogbo àṣẹ gbàgbé ó níwèé ó fi ni lọ́kànbalẹ̀ ire estate elevation point bóyá bó o bá fẹ́ wò ó bó ṣe rìn rè saturday yìí wá lọ fún inspection tó bá rí ráyè saturday yìí wọ́n pé elevation point pé èmi ò lè ra ti dé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò ìlọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ office wọn wà gba 74 ẹgbẹ́dá ìdímọ̀ road orí ló pé bus stop ní ilé epo nnpc tó wà ní orí ló pé bus stop ìyẹn tó wọlé pé building tó wà ń bẹ̀ office elevation point ni bóyá ẹ̀rọ bá sọ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation 090-33-19-35-05 tàbí 081-36-69-99 081-36-69-995 ó lè kàn sí wọn lórí instagram àti facebook elevation point ng wà á jọpọ̀ ní tàbí website kó wú àwọn gbogbo elevation point lórí website wọn www.elevationpoint.ng elevation point estate owode ogun state jẹ ńlá mútèmi kòtò.
1: mo kí gbogbo ẹ̀yìn olóore tí ń gbọ́ mi ní àkókò yìí ọmọọba ní orúkọ mi ṣáájú ẹ̀kọ́ nọ́mbà 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé àsán o ṣùgbọ́n kí a má bàa wáyé a tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò iléeṣẹ́ pips academy ni wọ́n ṣe rún mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ìjọba láti kéde lórí ẹ̀rọ agbágbé yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì pips academy jẹ́ iléeṣẹ́ tó wà káàkiri àgbáyé ọ̀nà mọ́ gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni kúrò ní ọ̀nà tí ó bá òfin mu pips academy ní ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa bí ènìyàn pàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tó sọ wípé ó ṣe ògbó owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí náà kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọ́n kò dára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ojú àgbà lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ikú gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní ṣe yìí tí ò bá wọlé fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà akéde forex academy wọ́n ń dání lẹ́kọ̀ọ́ bí a ti máa pawó lé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ọ̀pọ̀ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kó lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kó lórílẹ̀-èdè nàìjíríà èrè ní ìgbà tó jẹ́ pé ibi tí òun bá wà ni èrè a máa sàtọ̀ lọ bps akéde forex academy ti wà ní nàìjíríà london kódà ó wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí ó lè gbà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú owó tá à ń sìn nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùnú yorùbá pọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tó ẹ̀ làákọ́wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ pips akéde forex academy ni wọ́n ti ń ju sàdáńkàtà sí ọba adé ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣòṣe technology and internet ní ọ̀nà tuntun fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe

0: ìbánisọ̀rọ̀ rẹ sígbó sí àwọn tó nílò rẹ̀ òun yóò máa dé pẹ̀lú ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń sàn fún àrà tí oye wa Nàìjíríà abalajọ tí Bill Gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa pawó wọlé fún. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet, a jẹ́ wípé ní àsìkò tí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá. Ọ̀pọ̀ kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó ń lò tóun fi ń pò tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fún òun, kódà ó lè sòdì ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lẹ̀ ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè láti máa pawó wọlé tí ìrọ̀rùn ó sì dé bá ìwọ náà. Dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà ká lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ. Yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́, o ka ìwé pọ̀ tàbí o kò kà púpọ̀ rárá. Pips Arcade Forex Arcade yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú handset tó wà lọ́wọ́ rẹ yẹn. Bí oko kò bá jìn, ìlàkì kò, ilé-iṣẹ́ Pips Arcade Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú lórí forex trading ni. Níbi tí ọ̀gá àgbà ilé-iṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ náà yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní, kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí. Níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó gbọ́ngàn yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn, bí ẹ ti lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín, kódà kí ẹ jẹ́ oníwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o. Oríṣẹ́ owó bíi ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bílà, mẹkáníìkì, fọgànáìzà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n rí oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó tabua wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lo. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó túmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa kó wọlé, o ti di lóhun tabua nìyẹn o. Pips Arcade Forex Academy kìí ṣe Yahoo nítorí èrò ọkọ̀ ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì. Ẹni bá dá ní lójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdá yìí.
1: Ǹjẹ́ owó ìdí ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o? Ẹgbẹ́ ìjọ kàdé ń bẹ̀.
0: Aago mọ́kànlá àárọ̀ ilé-iṣẹ́ Pips Arcade Forex Academy yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí.
1: Ǹjẹ́ owó ìdí ọ̀sẹ̀ yìí gangan ni ẹgbẹ́ ìjọ kàdé ń bẹ̀ ní Pips Arcade Forex Academy èyí yóò máa wà níbẹ̀.
0: Aago mọ́kànlá àárọ̀ 73 Allen Avenue Ikeja ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó. Aago mọ́kànlá àárọ̀ ti máa bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn ní ìlánilẹ́kọ̀ọ́ ìwà fún o. Òní iṣẹ́ mìíràn tàbí o kò ní, ìyàwó ilé, baálé ilé, iléèwé, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, ọkùnrin, obìnrin, àbẹ̀wò ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wa iṣẹ́, má túmọ̀ má jókòó rẹ o. Ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o, nítorí àwọn àgbà òjò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀. Ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé.
1: Ǹjẹ́ owó ìdí ọ̀sẹ̀ yìí gangan yóò wáyé o? Ẹgbẹ́ ìjọ pàdé ń bẹ̀.
0: Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú, o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́. Láti wá gba àyè sílẹ̀, ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí. Yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí, a ó fi ọ̀nà hàn ọ́, kódà wà á tún lọ sí ilé. Ìdá 30% owó tó máa ní láti bẹ̀rẹ̀ okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ tó bá dá ìlú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí wàá ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni Pips Arcade Forex Academy ni wọ́n gbé wá o. Ní 73 Allen Avenue Ikeja ní ìpínlẹ̀ Èkó. Bí o bá fẹ́ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọn náà fẹ́ kúrò nínú epo kòsíkòsí, sẹ́ndì látòrí fóònù ẹ, sẹ́ndì text message yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Oríire kì í dé bára ti tẹ̀lé o, tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni lákòótán ara. Pips Arcade Forex Academy àwọn ni wọ́n kórè.

0: pẹ̀lú tí wọ́n ní òṣìṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdátà fún wa náà nígboro ìwọ náà darapọ̀ mọ́ wa níbi sẹ́ntoma wáyé
1: ìjọ wẹ́ẹ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí gangan ní ìwáyé o ẹgbẹ́ jọ pẹ́
0: láago mọ́kànlá àárọ̀ tẹ̀tún fún ẹ ní nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí kó má bàa dé pé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn nọ́mbà pè sí ẹ sẹ́ndì yẹ́s sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti sẹ́ndì yẹ́s sí lọ́gán báyìí ni ó dà yín lóhùn nọ́mbà náà rèé o 08063422699 08063422699 yóò bá jókòó tó o bá gbìyànjú wọn náà rí i pé ọ̀nà àlà fún ẹ o bá o máa sún síwájú ni ṣùgbọ́n tó o bá ti sùn o sùn tẹ́tẹ́rẹ́ nìyẹn.
1: ìlú náà wà ńbẹ n kò rí pé àjọ máa ṣòro ìrẹ ni ọdún yìí á sàn wá o ọdún tó ń bọ̀ náà kò ní jẹ́ ìwọ̀ fún gbogbo wa lójú ọjọ́ wednesday lọ́bọ̀rọ̀.
2: ẹ jẹ́ kí n sọ fún àwọn ata àti mọ ìsí kó wá di ńlá a ti mọ̀ pé rẹ́sí ẹ̀gan ó fẹ́ pé jù jọ ẹ má sọ pé mo dárúkọ shares o torí pé mo tí mò ń lọ o ọlọ́ shares ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ṣe rà á gan ṣùgbọ́n tó bá rẹ́sí tó bá jẹ ìgbà bẹ́ẹ̀ gọbọi ni nígbà míì ó lè má wà àwọn tó wá wá gbàgbé ìyà àtijọ́ wà á gbàgbé ètò tí ń rẹ sí àti ọjọ́ tó ti pẹ́ ìtumọ̀ rẹ sí nìyẹn nǹkan tó kàn ṣe pàtàkì ni pé ìwọ náà mọ̀ pé tó bá rẹ sí tíkẹ́ẹ̀tì ẹ̀ oògùn ọ̀rọ̀ fi ṣeré o èmi ò ní sọ pọ̀ jù ayé tiẹ̀ ti kọjá abẹ́ gan sí tó bá lọ rẹ sí online sọ pé ayé tún lajú kọlẹ̀ tíkẹ́ẹ̀tì ò lè sọnù rẹ́kọ̀dì ẹ̀ wà lọ́dọ̀ wa ní golden chance àmọ́ ìkan wà tó yẹ pé à ń sọ̀rọ̀ bí 150 million naira fún àwọn ọmọ Nàìjíríà ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 26. Ó jẹ́ kí n bèrè lọ́wọ́ àwọn àlejò mi pé ṣé ta bá ṣe tọdún yìí tán a tún máa ṣe mí lọ́dún tó ń bọ̀ àmọ́ yẹ ká jẹ́ èyí tó wà lẹ́yìn náà ká tún máa jẹ èyí tó àbí ká tún máa sọ tọdún tó ń bọ̀ mo pé ní ìta ayé ṣe bí 150 million yìí táwọn àbí nẹ́ẹ̀tì àbẹ̀tó 125 million àbẹ̀tó 300 million ní ọdún tó ń bọ̀ lágbára ọlọ́run àmọ́ mo pè ní 150 wọ́n ní kò ṣe 150 wọ́n ní 125 ìyàtọ̀ ló wà láàrin 125 sí 150 kò yàtọ̀ ìyẹn gbé 5 yẹn sẹ́yìn kẹtù yẹn sísàlẹ̀ ẹ rí pé ó ti jọ mọ́ra wọn àmọ́ ẹ bá gbìnú o bá bẹ̀rẹ̀ 150 million lọ́wọ́ ẹ̀ tó fẹ́ 125 million kí ni ká sọ ẹni
3: yẹn
2: amadúpẹ́ ni ọ̀gá ni kò tíra ìlàsọ wájú ṣubú ni èèyàn bẹ̀rẹ̀ 150 million lọ́wọ́ yìí bí èèyàn ní 125 million èèyàn ọmọ nàìjíríà ẹgbà ẹpin láàrin àárín ọ̀gá ni olóṣèlú tó bá kúrú ẹ̀ lẹ̀ awọlé àdúmọ̀ ṣé kó ní àtúwá wọlé àbí ò ti wọlé
3: wọ́n ti wọlé
2: ó ti ẹ̀ dìbò olè nípa àmọ́ má gbàgbé ìwọ́n tó fẹ́ jẹ 25 million táà sọ yìí ọjọ́ kan ni wọ́n máa pín 125 million yẹn o èmi ti ẹ̀ ṣùọ̀ pé máa jẹ náà ẹmọ tó ṣùọ̀ fún mi mo ti rí nọ́mbà mi pé ó bá kọ́ lọ golden chance mu ẹ gbà bẹ́ẹ̀ àwọn mi wàá lè sọ o bóyá 25 million rí ẹ̀ ni máa gbà ọ̀tà 100 million rí ẹ̀ bí ògbóyin tó kù ẹ̀ lọ́kùn 25 million ṣé ká ṣe bẹ́ẹ̀.
3: ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó kárí.
2: kó kárí kódà mo mọ̀ pé nǹkan tẹ́ pé kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín àmọ́ I go start from my sister you dey know. ó ṣe wúmẹ̀ you dey get pity you dey get that passionate this thing for people say like people to put hand for our mouth carry something chop no be at least carry something wey be say go totori your body go make your belle go enjoy yourself that's why women dey dey always get that conscience pass men my sister abeg mention your name make people know say na you dey here abeg obiageli joseph na so I dey call am say obiageli obi of golden chan abeg ma golden vogue na be the people dey talk now and that golden vogue na everyday game I don't know whether weekend dey o whether saturday yes. sunday dey o
4: from sunday to Monday.
2: That means say na every day. And this game they open around 7:30, 8.
4: 7 o'clock tonight.
2: It they close 9:30. As we talk now, very soon, if we don't play them, we go close for today. And this thing, this event when they come on October 1st, I don't know how to. I mean, if you explain to us, if you start to play now, today now 27th. This game go close for 27th. I correct that.
3: You correct.
2: Don't forget, if 28th now you know if you play. 29th you know if you play. 30th no people and 30 days then this month 1st of August when will they receive 2 million 3 million we're going to carry your high they do like say only more put for your head by that time you don't late I mean we're going to bite your finger say afono but as we talk now explain to us Bobby of a golden chart waiting be golden vote our chop that October 1st
4: okay this pro voters since 1st of August and it's ending on the 20th of September
2: I bet.

0: ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀ tí ẹ̀yìn ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Temitayo Tribal Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni Mustive Capsule tí òkìkí rẹ̀ ń kàn dòyè kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń sanni oríkèríkè ara tó ń dunni ìbàdí tó ń fani so ìbàdí pé ìgbàrúkú roni gorogo kéèyàn má ìdàgbà tó nǹkan kó ti máa tẹ̀pá kéèyàn má lè rìn láti òpó ná kan dé ìkejì kéèyàn má rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó orúnkún tó ń mì tété kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kó di gbọmọ ti ko Mustive Capsule ní egbògi téèyàn lè lo tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi Mustive Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Agbe ọfọ payájọ
2: àárẹ̀ ò lọ
1: abiru kí ti ẹ̀ ní gbà
2: ẹni gbogbo wá ń bí ọ̀rọ̀ mi
1: ó ní ara rẹ̀ ní omi gbọ́.
3: Ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ìgbọ̀rọ̀ mọ sẹ́mi ìṣòro ń fà mí so oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi ìlérí ògbóná kan ṣe kejì máa.
3: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò.

0: láti mú pharmacy kó súnmọ́ yín ẹ pé 08103369434 egbògi mílì bnc capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń bani lọ́wọ́ ara tó ń tani tàbí tó ń yún ni nǹkan tó rìn tàbí bu ni jẹ́ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀ bnc capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín
1: ọ̀rẹ́ mi mo ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tó máa ń yọ lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì ìjáfara lè wò.
2: Ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
1: Gbogbogbogbo oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lòyìn ìbùsẹ̀ dára tó bnc capsule yóò mú òkè dé bá ara tó ń ta ni ara tó ń yún ni iṣan ara tó ti rẹ̀ ají pépé arúgbó àtàkébé pajápajá wà bíbà nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà ojú amọ́lẹ̀ kedere pààrọ̀ oorun sùn ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe bnc capsule jáde àjọ nọ́bà sì fọwọ́ sí iléeṣẹ́ tìmítayọ trade medical nigeria limited ló ṣe bnc capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434
0: ẹ̀yin olùgbọ́ mi egbògi gbéra tún herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́ kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn gbéra tún herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist.

0: bó ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé NAFDAC fún ìdẹ̀rùn mú Afrabite jẹ́ ọjà Afrabcam Limited tí wọ́n ṣe panda paracetamol.
1: Oh,

ẹtọrun ẹdẹkùn ọdaràn ẹjọ ìjọba ìpínlẹ èkó lẹni ibi tá àgbà gbégi owó sí igi àbámọ ọbẹ ni ẹ jẹ akọkọ tu dànù ìbò ti ń bọ gbogbo àwọn black spot areas nípínlẹ èkó ẹ bá mójútó bí abẹ bíríìjì ní orí bọlá ní ẹdákùn sẹrísẹǹsì láti bí ọsẹ mẹta mo ti ń pariwo ipe gbogbo iná tó ń bẹ ní long bridge iná tó lé ní 400 wọn ti yọkun méjìlá wọn yá ńgbà tí wọn bá tún débẹ nínú oṣù tó yọ yòókù sọtẹ bí ọtọ ìjọba àpapọ ní coastal road lagos to calabar òun ó close ẹ torí wọn ti fandalize nǹkan láti kìlómítà 1 sí kìlómítà 18 gbogbo tó ń bẹ bẹẹ tíjọba ṣe náà ti fandalize ẹ tẹ kẹra bẹẹ bridge hey adìyẹ mọ níjọba ọsẹ ìjọba ọsẹ tó ṣe fún wa kí alámọ yìí dámọ já ló lè sọtẹ àǹfààní tiwa náà ni ẹ bá yọ kí ní lábẹ bridge tẹ yọ gbogbo orin tí ẹ fi ṣe ṣé bàbá ń gbé abẹ bridge bàálù ni ó gbé dénú ilé rẹ bàálù eré ilẹ̀ ẹgbẹ sí ọ ọgbọ́n òun la fẹ́ dá ọgbọ́n òun la èmi ò tiẹ̀ wá kẹta àwọn àbò kí ìrírí bóyá irin ló pa wọn àti wáyà ń mọ kọ́kọ́ wálé ayé kí wọ́n fojú kan irin àti wáyà ni ẹ tún lọ sábẹ́ bridge ẹ tún lọ gé irin bẹ́ mo sọ̀rọ̀ kan ní 2010 gbogbo ẹ ti bá ń tẹ̀lé ètò yìí ipe wọn ń kó àwọn kan wọ ìlú èkó òru òru ní ń já wọn lẹ sẹyìn pé lóru lóru làwọn arìnrìn bí ọrọ wọn ń já wọn lẹ ó ti dọrọ sí wa lọrùn báyìí bí èdè lẹkọọ 2010 ni mo ti sọrọ yẹn o 2022 ni mo tún ti ń sọ wípé wèrè ọdọ pọ wèrè ọdọ pọ ní báyìí wèrè ọdọ ti ṣe kíni ó ti pọ pẹlú drug orí burúkú tẹ mú kiri mo tún ti bẹrẹ sí sọ táwọn ọmọ ẹgbẹ òkùnkùn nígbà tí wọn bá di 2031 kọlọ ọdẹ mi wá sí ọmọ ẹgbẹ òkùnkùn ọgbàjọba o torí nínú street ní ilé yín kọọtù wà mẹ ilé kejì kọọtù wà mẹ wọn dẹ lè má sínú ẹgbẹ kan náà àdéhùn rẹ ń wòye o tí wàhálà bá dé nínú street wàhálà ti dé o ní skul ọmọ ẹgbẹ òkùnkùn wọn yapa ilé ìjọsìn wọn bẹnbẹ ládùúgbò wọn ò ní yàkà ibi ẹ ti ń kọsẹ lọwọ ọmọ ẹgbẹ òkùnkùn wà mẹ o mo wí tó o nígbà tó bá di 2031 ọlọ́run mọ̀jẹ̀ kí wọ́n gbàjọba wọn lọ́wọ́ ìdòwú sùn ìlú ọkọ̀ ọba mọ́júmọ́jú ìwọ́n sì jalè ńbẹ̀ tí ò mọ́ wọn níbẹ̀ tí wọ́n dà wọ́n lólè ìdòwú sùn ìlú ọkọ̀ ọba lágége ẹ̀yin bàbá onílé ìyá onílé tẹ wà ní súwìtì ẹgbẹ́ gbèsè kẹ gbà wọn lọ́dẹ abímọ nífẹ̀ẹ́ ń jafẹ̀ lógún ni ẹ olè kan ní ọ̀kan tẹ̀ ní àtìlẹ́kùn ilẹ̀kùn ti sí látàlí àná ó ti sí odúnúkọ̀ crescent ọfọ ládẹjọ lólùsọsùn ọjọ́ta wọ́n páàkì márúwá kan sí stíríìtì yìí ọ̀gbẹ́ni kan ní máa ń wọnú ẹ̀ drug ló máa ń wé nínú ẹ̀ drug ló máa ń wé nínú ẹ̀ ẹjọ́ ẹ̀yìn ọlọ́pàá ẹgbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀ alágbè ezikaya driver trailer tó ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà nílùú ìwò lọ́jọ́ kẹtàdínlógún oṣù yìí ó gbé trailer rẹ̀ ya lépo ó ń já dísù fún wọn ni trailer gbiná arákùnrin bọ́ sínú mọ́tò yóò wá jáde nílé epo torí ilé epo pọ̀ mbẹ́ àwọn ilé pọ̀ mbẹ́ dípò kí wọ́n ṣe bẹ́ẹ̀ ó lè ṣe àfikún tó máa lọ yí epo tàkọ́ wá sọná sí trailer ìwọ̀nù ọlọ́nu alágbè ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ ni àgẹ́sẹ́kù ẹ ọkùnrin mẹ́ta ó tún wá trailer lọ síbi tó dò wà nígbà òun àdébẹ̀ tán kò fílẹ̀ kó máa jóná ó tún yọ orí rẹ̀ kúrò ètí ń jóná yóò fílẹ̀ mẹ́ ọkùnrin ni mo dọ́dọ̀ ṣe ibre balẹ̀ street ìsọlọ̀ ní ọwà o ẹ bá a dòwò pọ̀ lórí ìṣẹ̀ǹṣe wọn ẹ pọ̀ sórí 08028448905

0: Emmanuel Macron àti oníṣòwò pàtàkì Vincent Bolloré ti ilé iṣẹ́ ìròyìn rẹ̀ jẹ́ Kana Multi Choice àti Universal Music Group ẹ̀wẹ̀ nígbàtí ààrẹ rìn àjò náà wọ́n fi igbákejì wọn igbákejì ààrẹ Kassim Shettima kí wọ́n máa délé wọ́n sì àwọn náà sì rìn àjò lọ kúrò ní ìlú Abuja lógúnjọ oṣù yìí lọ sí ibi ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin ti àjọ ìṣọ̀kan àgbáyé ìyẹn United Nations General Assembly bákan náà akọ̀wé iléeṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà Senator George Akume náà délé ní sojú ààrẹ níbi àwọn iṣẹ́ àkànṣe pàtàkì kan fún ìlọsíwájú ilẹ̀ Nàìjíríà wọn ni bójú bá yọjú kóhùn máyẹ̀ ààrẹ fi wọ́n sílẹ̀ láti délé fún wọn títí ìgbà tí wọ́n fi dé ni àtẹ̀jáde láti ọ̀dọ̀ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn báyọ̀ ọ̀nànúgà sọ pé awuyewuye ọ̀rọ̀ tí igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ tẹ̀sóde Atiku Abubakar àti iléeṣẹ́ kan ní ilẹ̀ Amẹ́ríkà kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá nítorí pé ẹni tí igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kassim Shettima tí ààrẹ rán lọ síbi ìpàdé United Nations yóò ṣiṣẹ́ takuntakun yóò sì ṣojú ilẹ̀ Nàìjíríà níbi ìpàdé náà ni. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ pé ibi tí ayé bá yí sí ni ká bá wọn yí sí o wọ́n ti pè fún àmúlò ọ̀rọ̀ tuntun ti technology artificial intelligence fún àmúlò rẹ̀ láwọn iléeṣẹ́ pàápàá fún ìṣirò owó ní ilẹ̀ Nàìjíríà jákèjádò iléeṣẹ́ ìjọba àti aládàáni olùṣirò owó àgbà àti akọ̀wé àgbà iléeṣẹ́ ìpínlẹ̀ Èkó Muyiwa Adetola ló pe ìpè yìí níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú ẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn Chartered Institute of Accountants of Nigeria yẹn ICAN ẹ̀ka ìlú Èkó ọ̀gbẹ́ni Adetola ní AI ti wá rinlẹ̀ báyìí wọ́n ní kí wọ́n máa ṣàmúlò ẹ̀ fún àkọsílẹ̀ àwọn ìṣirò owó pàápàá jùlọ fún àwọn àkọsílẹ̀ wọn tó bá jẹ́ ti ìṣirò owó tó bá pọ̀ jọjọ wọ́n ní tí wọ́n bá lo artificial intelligence yóò mú wọn ṣiṣẹ́ náà kíákíá yóò sì ti mú kí àwọn kùdìẹ̀kudiẹ tó bá wà láwọn ibi iṣẹ́ ọ̀hún kó ètò ìrànde wọn pe àwọn iléeṣẹ́ aládàáni ti ìjọba àti àwọn òṣìṣẹ́ pátápátá pàápàá àwọn olùṣírò owó láti ṣe àmúlò artificial intelligence iṣẹ́ wọn lè máa yá. ìròyìn ẹlẹ́ta àti àárọ̀ Èkó ní ìjúbalẹ̀ tó bá di ní aago 12 ẹ̀kúnrẹ́ ìròyìn làwọn mú wá sí etí ìgbẹ́yìn tèmi tọ́pẹ́ àjàlú lótú tèmi tọ́pẹ́ àgùrù akínwúlé lórúkọ mi adúpẹ́ pé ẹ̀ ń gbọ́.
1: Èdùmarè lọ́dírí ẹ̀.

0: Àti tí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìdẹ̀lú. Afravite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Supreme Noodles.

0: producer ni mo fi ki gbogbo ara ile eku le o ti dada mo ba yin o global tech e karo sa eh etun ki awon yen le ko
1: se a karo aki gbogbo le o
0: se le gbege si gbogbo ara eko se le gbege si oya ja gbege si jejo kini dudu oju lubata yen kini won pe elede yoruba kini dudu oju lubata oruko wo ni won pe elede yoruba Oududu Almighty Shaiti ne that is cool you here Yoruba okay listen to me okay kini dudu oju lu bata kini Yoruba npe alakoko Oududu ose dudu te soju e ati be be lo osu kesan la wa bayi Olorun je san wa so so lai mi gun atalafia asiwaju na re digital broadcaster ni itijani akojire arasire okunre ojare arin yore shukura ilai re kini dudu oju lubata kini won pe lede yoruba ta e ba gbagbe alajikola ko lenti lo ko mu ilubata wo fuji onilu to lu gogo ni se ayan ni ni producer mi abi ayan kunle ara ko mo do wa ni ayan ni oruko oruko oruko ron pe ile yoruba omo lu oni ah wa wa a we le go Lagos state ba kin wo ba wa ima jojo lo kini dudu oju bata kini won pe ki loruko e
2: pa loruko se wa de loruko
0: eh eh kini dudu oju bata kini won pe
2: owo dudu
0: awu ko ni en do kini yoruba nkan ton pe kini dudu oju bata ni ida ida oruko wa ni won pe eh Nigeria oruko to ba wo lo le pe Nigeria sugbon ta America ba ji won ni God bless eh America oruko eh oruko ko buruku ta ba fe pe won Olorun ni je kun ori wa pe anu mo ri gba o oruko oruko orisirisi lo wa omo school to ba lo si school won ni omo ilewe omo eko ise omo primary omo college of education omo polytechnic omo university omo NYC omo agunbaniro eh eh the brigadier nephew no la vin so fun pe tawon yan NYC ton ba ti se ton e ma fun won ni grant 150 250 ara recommendation ni o oruko oruko are orilede wa ni Alhaji Bola Ahmed Tinubu baba Tinubu la won be ni ilu Igbo pe o ye ka won ti de o pe yawo awon iye boy Oluwemi pe ka ba won ki dada pe awon relax lo pe awon bo eyan ale e fokan bale president nbo pe Vice President Shetima pe o kajulu pe e fokan bale e fo so po pelu Shetima eh eh Chief of Staff Akin Gbajabi Abila eh Akume Secretary President of eh Senate Apabio Tajudeen Abbas Abbas ohun ni rep oruko oruko ohun ni IG Inspector General of Police nje o Mr. Olatunde Diisu EFCC eh olukoede eh won pe eyin won pe kini kan ni net fund mo lo si last project o ti di university nsin net fund ye mi o rati oruko re mi o rati boss ah won sise gidi gan boya federal lo wa ni tabi mi o mo oruko ndla boss buwa marwa ni anesiama baba wa puputo oruko eh oruko lotun losin oruko oba ilu eko oba riwarun isola remu oruko oba ilu ibadan rashid ladoja oba onjo ilu oke o dr mustafa ati bebe lojo ti lo eyin e wa ma binu oruko our political politician asko iselu la waye awon ton seselu eh ki lu bata to dilu eh a ma se wahala ko to di nkan ta n jo si eyan loselu era lulu yi ko ma ya tori alternative wa o alternative 1960 orisirisi ijoba lo ti wo be sugbon ki la fe fayo ni pe eje ka ra se o ko ma di po ma ya ni pe a ti dupe lowo are Bola Tinubu eh ami kokan sin won lo won ma lo le pelu 250,000 ni salary won ati nkan mi a dupe fun le yen oruko ta ba soro oya eje ka lo le lefe ta ba se mo pe bata nla wa bata kekere wa eh eh ta ba so nipa ere je eh ero sukuzi ah emi like ma lulu bata lateyin odun wa leto ètò náà ló dùn gbà ròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé àwọn òṣèré tíátà àtàwọn olórin tó ń ṣọjọ́ bí ní ilé oṣù tá a wà yìí happy birthday to you happy birthday òṣèré tíátà ni àtọ yẹmi ajébọ yẹmi my lover happy birthday grandpa king sonny ade adégẹyìn 80 years happy birthday sao happy birthday ìyàwó olóògbé ajimobi fatima fatima florence ambassador fatima florence happy birthday sir happy birthday òṣèré tíátà ni akídínà káyọ̀dé mr paragon 59 ẹjẹ́ ká kí deputy governor wa náà lẹ́kọ̀ọ́ dr amsat happy birthday akíyàwó president wa ìyálákàrà olúrẹmi tinubu happy birthday o ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé láìpẹ́ yìí pasuma jíde bàbá jíde kò sọ́wọ́ akínọlá àwọn òṣèré tíátà tí wọ́n máa ṣiṣẹ́ fún apc ní ìpínlẹ̀ èkó àwọn òṣèré ẹ ṣàmọ̀ pé iyọ̀ ni àwọn òṣèré tíátà àti àwọn olórin gẹ́gẹ́ bí ètò ìdìbò ṣe ń kọlẹ̀kùn gbẹ̀gbẹ̀gbẹ̀ apc nípínlẹ̀ èkó ti yan àwọn òṣèré tíátà àti àwọn olórin tó yẹ pé wọ́n máa campaign tó máa ṣèwọ́de fún wọn orúkọ àwọn tí wọ́n yàn ni bàbá jíde kò sọ́kọ́ pasuma wonder obesere alaji bosue fuji abbas akonde big boy ati bebe ati bebe lo nkan ti won ni kon se ni pe kon ma enlight awon yan kon ma so fa awon yan bi eto apc se nlo nkan ti won ti se bi ton ba de ati bebe lo e ka ro global tech dada labainza
3: be ni o e ka ro aki gbogbo le ni e kan si oruko mi na ko ti yi pada akini yoluwa toba lati ilise ti a ti ma npolongo re lojojumo ti a pe ni global tech world computer institute a ma komo ni imo computer ni a ma so pe afeke ti gbogbo omo nigeria awon obi afeke ti yin o di si imo computer a komo bo se nse a komo bo se nta bo se nra oloyibo pe ni technology ijoba de luwa ni onte a de ti n se fun 26 years now lati n ko awon omo ni imo computer ohun ti a ti n so tele ni pe 50% tech promo yen o si n tesiwaju fifun awon omo nigeria ni ida adota ninu owo computer ti won ba san awon anfani de po ti won le je gege bo si ma so pe omo to ba wa si ile ise global tech to wa ko eko imo computer wo iwo fokan re balẹ tori pe ise ti wa nle fun e o ma ri ise kosise ki se nle ise global tech o to ba ti mo awon eko computer ta ko e iwo gan ma ni ise dani mo de so pe a ni abasepo pelu ile iwe eko giga kan ti se university ni ilu yi so mo ko tun le gba certificate won lọ́wọ́ yàtọ̀ sí eléyìí tó ní dání tó pé gádẹ́tì ni ẹ tó bá ní méjì mẹ́ta kò pọ̀ jù ìwọ tí ò ní àǹfààní láti lọ sílé ìwé ẹ̀kọ́ gíga tó bá túgbà yẹn náà dání ó tún máa rìn lọ́wọ́ àti àwọn àǹfààní tí ó máa gbà lóríṣiríṣi àwọn ló wá lè wá gbogbo ènìyàn ni mo máa ń sọ o àwọn ọmọ ìyá àwọn tẹ́pọ̀ ti ṣe wà ìkìtàn sí tó ṣe nẹ́kọ̀ tí wọ́n wà nílé tí wọ́n rí nǹkan kan ṣe ẹ má jẹ́ kán jókòó sílé ẹ̀yin òbí ẹ jẹ́ kán máa bọ̀ nílé iṣẹ́ global tech àìmọye àwọn tó ti rìtáyà àìmọye àwọn bàbá àwọn màmá tó wà nílé gbogbo ènìyàn pátápátá ẹ máa bọ̀ nílé iṣẹ́ global tech àwọn ẹ̀kọ́ wo ni a dẹ̀ ń kọ́ nílé iṣẹ́ global tech mo dẹ̀ sọ a ní more than 50 professional courses ẹ máa bọ̀ wá ṣe AI wá ṣe cyber security wá ṣe coding UIUS wà ń bẹ́ẹ̀ graphics wà ń bẹ́ẹ̀ àti àwọn ẹ̀kọ́ eléyìí tó bá wù ẹ́ lọ́kàn láti ṣe tó o bá ti ẹ̀ mọ̀ ń pa ẹ̀ iléeṣẹ́ global tech máa ṣàwọn àlàyé fún ẹ eléyìí tó máa yí ẹ yékéyéké níbo ni iléeṣẹ́ global tech wà gẹ́gẹ́ bó ṣe máa sọ iléeṣẹ́ global tech ò jìnnà sí ọ ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ọ̀nà ló dé ìlú bàrígà anywhere ló lè gbà ó lè gbóṣòdì ẹ̀yin tó wá tó ń bọ̀ láti island mainland bàrígà center ló ń cover gbogbo bẹ̀ anywhere tó bá wẹ̀ ló ti lè wá iléeṣẹ́ global tech wà ní number 23 jagumolu street ní laide bus stop ní ìlú bàrígà number 23 jagumolu street laide bus stop ní ìlú bàrígà gbogbo ọ̀nà ló dé ìlú bàrígà kókò sọ fún pé láìdé bus stop ló ń lọ iye bus stop yẹn gangan ni iléeṣẹ́ global text wà bóyá o ní àwọn ìbéèrè kan tàbí àwọn kankan tó fẹ́ bá wa sọ lérí 50% discount tí à ń sọ yẹn ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08031 8196 má pè lẹ́ẹ̀kan sí 08038 3181 96 tàbí 070 5762 9844 lẹ́ẹ̀kan sí torí ẹni tó ṣẹ̀ṣẹ̀ mú báyìí rò 070 5762 9844 sáà mi ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tó ń bọ̀ sáà ìgbaniwọlé mìíràn ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tó ń bọ̀.
0: ó dùn ìwà lẹ́tọ̀ ètò náà ló dùn ìwà ìròyìn mo jí fúlàní màní òṣèré tíátà ń ti ní àtẹlọ́wọ́ ẹni kì í tán ní jẹ pé lẹ́yìn ìgbéyàwó òun ti padà sí ìdí iṣẹ́ eré tíátà pé lọ́wọ́ tóun dé yìí paparazzi yẹn máa pọ̀ ìmọ̀ àtòye pé ẹ lè rí òun wò tán lára àwọn eré tí yẹmi fúlàní ti ṣe ní ọkọ ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjáde lágbára à ń bọ̀ àti ìdí.

0: The PAN Group cover with Ashtini, a blend of amino acids and multivitamins.
1: Èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nnu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fàdùn ara máa ń dà sóúnjẹ. Òun ti gbà ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹ pọ́nnu lá. Tasty Cube Chicken Flavor. Oun fun wa lounje to gbadun. Tasty Cube Chicken Flavor. O wa lo 100 gram, 104 gram, at 104 gram. O tun wa ni efun.
3: Supermodels Home.

0: rock me, Terra Cool.
1: Jigiri bó o ti sọ̀rọ̀ sókè nítorí pé àbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àyípadà ọ̀tún ti dé.
2: Ní ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀ àwọn obìnrin àti àwọn ọmọdébìnrin ló ń dojúkọ àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bíi ìwà ipá láàrin takọtabo, àìní àǹfààní sí ìtọ́jú ètò ìlera tó péye àti àwọn ìdènà kọ̀ọ̀kan sí dídáni owó ara ẹni lọ́wọ́. Àmọ́ ṣá, lápapọ̀ báyìí à ń yí ìtàn náà padà.
3: Bí ìwọ bá ń dojúkọ ìwà ipá kan tàbí onílò ìrànlọ́wọ́ lọ́nà kanà, mo fẹ́ kó mọ̀ wípé ó dá wà. A ti pèsè àwọn ibi ààbò, ìrànwọ́ tó rọ̀ mọ́ òfin àti àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ṣetán àti ràn án lọ́wọ́ láti túbọ̀ sọ̀rọ̀ sókè.
2: Fún ọdún mẹ́ta, ilé-iṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL, ìyẹn Renewed Women's Voice Leadership, yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àtàwọn àǹfààní mìíràn lọ́lọ́kan ọ̀jọ̀kan báwọn obìnrin àti àwọn ọmọdébìnrin. Látorí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí ríronú lágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ fáwọn àǹfààní ìdánilókòwò. Àwọn obìnrin tí ń kúrò lẹ́ni tí ò lè dápawó wọlé mọ̀ sẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ.
1: Àwùjọ tó bìnrin bá ti dẹni ìrú lágbára, irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí
2: ni. Ilé-iṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn ActionAid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ló mọ̀rọ̀ yìí wá sétí wọ̀nyí.

0: got an eye on la
1: fiche Tera Tera Tera Si hay Fito Waka Sile
2: Tera Labbaik Allahumma Labbaik
3: Ifowopamọ Tax Bank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè ẹ̀yún ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinmi lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹ́mú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.taxbank.com tàbí kò wá ní 0700 08252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Tax Bank ìwọ nìkan làyọ̀ fẹ́ wa o.

0: radio kan to so pe yari atomo baba ni wana ni baba na ni wa ni be mi na de lo alo na ni baba na ni ama wa kero ni won pa won ba de fe wa fi he ati hun gbogbo aye mo yi pe oga ni ni gbogbo nkan olawo ni jojo ola nabi lodo olo ola la ilaha illallah
1: band fm 92.9
2: Ẹgbẹ́ ọ̀dọ́ ìwòyí tó ń lèwẹ̀ nínú odò adágún ọtí, ìwà èrí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò. Ẹgbẹ́ ọ̀dọ́ ìwòyí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere. Àlẹ́bámi wo ọ̀dọ́ ìwòyí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé. Ìgbà àtijọ́ yóò kọjá lọ, ìgbà tuntun yóò sì dé. Ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé, irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ? Ìwọ ọ̀dọ́ ìwòyí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀. A mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́. Ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú oníwà tútù, ìwọ ọ̀dọ́ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kan iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ lé ibi dànù láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kúnlé ayé. Ò bá di àmúre rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kìkì rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdánkátà rẹ. Ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o. Ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́
3: iṣẹ́ yá.

0: at nine.
1: Èèyàn jùlẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má rojìnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpá mọ́ṣẹ́ gájìjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùnkọ́ la kọ̀run ìsúntẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbéga ò ti ìlà ọ̀run wá o tàbí ìwọ̀ oòrùn ọ̀dọ̀ elédùnmà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbó àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà fúnrara wa bond fm 92.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà
2: Iyabolu, itafuta to sa ni so ra na ma tu ba won ta loni bo se lo loni o.
3: Ba le ni bi si bawo.
2: Asiko ni ba na lati ba national cake wa. Gbogbo nkan lo ti gbo lori, o si ye ko ye oja ti e na sile.
3: Ha ba le ni. E ko mi ni wa je ba nu corruption. Ni igba ti won ti yowo wahala ni. Owo moto, won si ti jere. Ewo na boro tu fara ni omo la keji mi.
2: Iwa je ba nu bi ti bawo, se mo ni ko lo ma kowo ilu je ni.
3: Iru emi te ni yi na lawon to nje owo ilu na ni. O si le je pe e ti gbagbe pe eni to fara ni ilu lona kan, ilu a fara ni ohun na lona miran, to fi to ki gbogbo wa ka jo gbe ogun ti iwa je ba nu ni gbogbo ona to ngba waye. Aye lo epo tabi aye si a ba wa lona GBC. Eleyi to le po mo la keji wa lara. Ta ma ran si pe ba lo abo abo.
2: O se wa ya mi. Ojo kemi na ti ji gbogbo odisi ton kokun an bise bi o mo ti mo fowo an se
3: be ni ba le mi awon mi na yo ma gba lowo yin lona aiko ni
2: o wa je mi ba aya mi pe ati awon alase atawa ti won pase le lori lo ye ka jo gbogun ti iwa je banu ti won pe ni corruption ilu yi ko le la lafia
4: ba ye be lo so pe e ye ka pa corruption ti ko so lo pa wa lori Nigeria
5: FM 92.9

Ago méjìlá ọ̀sán ti lù. Ẹ káàsán o. Ìròyìn àpapọ̀ Lamọ́sítì gbọ́ yín láti iléeṣẹ́ Bond FM 92.9. Onígbòǹgbò GRA Ìkẹjà láti ń ròyìn láti ẹnu tún jí Ọlálékan. Ṣáájú ẹgbẹ́ kúkú tó wà nínú ìròyìn ọ̀hún. Orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àṣeyọrí lórí lílo iṣẹ́ abẹ èyí tó jẹ́ ti orí ẹ̀rọ ayélujára àkọ́kọ́ nílẹ̀ Adúláwọ̀. Òkòkò ṣòbọlẹ̀ bèrèbèrè ní ojú ọ̀nà Èkó sí Ìbàdàn ní ìyára afárá Tógùn tí wọ́n ń pè ní Long Bridge torí àwọn iná tó yẹ kí wọ́n tàn síbẹ̀ tí àwọn èèyàn ń jiyàn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi kún àsìkò wọn láti lo ìsinmi lẹ́nu iṣẹ́. Ẹni tó jẹ́ alákòóso ètò ààbò ní orílẹ̀-èdè United Kingdom Andy Burnham ní orílẹ̀-èdè United Kingdom ó pèsè ààbò tó gbópọn àti àwọn àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Saudi Arabia. Wàyí o, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ara ìlàkàkà láti fẹjú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé nípa iṣẹ́ abẹ, ìyàjámọ̀ pé ilé ìwòsàn Redeemer's Health Village ni wọ́n ti ṣe iṣẹ́ abẹ kan èyí tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ ní ilẹ̀ Adúláwọ̀ tí wọ́n lo ẹ̀rọ ayélujára. Iṣẹ́ abẹ náà tí wọ́n pè ní Tele-aerobic Surgery ni wọ́n túmọ̀ sí iṣẹ́ abẹ èyí tí a ń fi apàṣẹ ṣe láì lo ọwọ́ èyí tí àwọn aláìsàn sì gbádùn nígbà tó ń sọ̀rọ̀ ní àṣeyọrí iṣẹ́ abẹ ọ̀hún. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà RHV Dókítà Adédàmọ́ Ládàdá ni àṣeyọrí iṣẹ́ abẹ yìí wípé ó jẹ́ àjọṣepọ̀ lórí ìlàkàkà láti jẹ́ kí a máa gbìyànjú àti máa lo àwọn ẹ̀rọ ayélujára fún iṣẹ́ abẹ èyí tó jẹ́ ìgbà ọ̀tun kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Dókítà Dàdá ní iṣẹ́ abẹ tí wọ́n ṣe náà wọ́n ṣe láti ìlú Àbújá ni wọ́n ti fi pàṣẹ wáyé

káàbọ̀ padà ìrìn àpapọ̀ ń tẹ̀síwájú ìjọba àpapọ̀ ti gbé ìkìlọ̀ kalẹ̀ pé àwọn ó ti ojú ọ̀nà Calabar Coastal Highway pa ò tí ààbò tó ń bẹ nídìí rẹ̀ àwọn akitiyan tí àwọn èèyàn ṣe àti àìmọ máa gbé ọkọ̀ sí àwọn ibi tí ọ̀yẹ̀ bá ń wáyé láàrin ọ̀sẹ̀ méjì sí àsìkò tá a wà yìí ẹni tó jẹ́ alákòóso tó ṣẹ́ òde orílẹ̀ wa Nàìjíríà Dave Mayi ló gbé ìkìlọ̀ yìí kalẹ̀ lásìkò tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ojú ọ̀nà ọ̀hún níbi tí ó ti fi àìdùn rẹ̀ hàn lórí bí wọ́n ṣe ní eré ìsákòsá ìmọ̀ ayípo lọ́nà tí ọ̀tọ̀ ìmọ̀ ba àwọn nǹkan tí ìjọba lò láti fi gbé ọ̀nà rọ̀rùn jẹ́ àti ìmọ̀ ajé àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ yọ tó yẹ lórí ká máa ta ọjà lọ́nà tí ọ̀tọ̀ ní ojú náà ló yẹ pé ó ń paginá ètò ààbò tó ń bẹ ní ojú náà ọ̀hún ọ̀gbẹ́ni Mayi ẹni tí alákòóso ètò iṣẹ́ òde ní ìpínlẹ̀ Èkó ẹnjiníà Olúfẹ́mi Dáre ti ṣojú fún gbé ìkìlọ̀ kalẹ̀ pé ẹ̀mí ti ń sọnù olú ní ojú ọ̀nà yìí lórí eré ìsákòsá tí àwọn èèyàn kan ń sá ọ̀tọ̀ kà wípé ojú ọ̀nà ńlá náà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afárá èyí tó yẹ pé wọ́n ń ṣe lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ ò sì ní bèṣùbẹ̀gbà tó yẹ pé wọ́n sì ń sá eré tí ó yẹ kí wọ́n máa sá ẹ̀jẹ̀ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. A máa gbọ́ síwájú nínú àwọn ìròyìn wa míì. Ọ̀gbẹ́ni Mayi tún sọ dímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ àjàgbé ejò tó tóbi ni wọ́n ń gbé sí orí afárá náà tó sì jẹ́ pé ó léwu jọjọ sí ojú ọ̀nà ọ̀hún. Bákan náà ni ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ wọ̀nyí ni wọ́n ń yípo lọ́nà òdì tí ó sì wá tẹnumọ́ wípé gbogbo àwọn nǹkan tó yẹ pé wọ́n tún ń kórajọpọ̀ láti máa tajà ní ojú òpópónà yìí gbogbo ni wọ́n ń ta sí àgẹ̀rẹ̀ sí àwọn nǹkan tó jẹ mọ́ ojú náà yìí o. Alákòóso náà wà rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn awakọ̀ àwọn olùgbé ìlú Èkó àwọn tí wọ́n ń lo ọkọ̀ àjàgbé ejò àti ọ̀pọ̀lọpọ̀ míì tún lo ojú ọ̀nà láti ri pé àṣẹ táwọn pa kí wọ́n tẹ̀lé wọ́n gbé ìkìlọ̀ kalẹ̀ pé ìṣàmúlò òfin àti ìfowósókòwò òfin mú ni yóò bẹ̀rẹ̀ láìpẹ́ tí àwọn èèyàn bá ṣọ́ra. Iléeṣẹ́ ológun òfurufú orílẹ̀ wa Nàìjíríà ti gbé àwọn ìgbésẹ̀ tó yakin o pàápàá jùlọ nípa ríra ọkọ̀ òfurufú dìgbòlùjà tó jẹ́ ọkọ̀ òfurufú agbérapá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ayẹyẹ kan tí wọ́n ṣe tí wọ́n pè ní Best Exploit ní Amarillo ní Texas ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni tó jẹ́ olórí àwọn jagunjagun ojú òfurufú orílẹ̀ wa Nàìjíríà Air Marshal Sunday Anike tó ṣáájú àwọn ikọ̀ ológun orílẹ̀ wa Nàìjíríà lọ síbi ayẹyẹ ọ̀hún òní wọ́n sọ dímọ̀ pé ètò yìí wọ́n sàmì sí ìtọpinpin àti ìlàkàkà láti ri pé a mú ètò ààbò lọ́kùnkúndùn àti pàápàá jùlọ àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà nídìí iṣẹ́ ìjọba. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí ètò ìgbóhùnsáfẹ́fẹ́ fún àwọn jagunjagun òfurufú orílẹ̀ wa Nàìjíríà Air Commander Ehime Ejodame. Wọ́n ní ríra àwọn ọkọ̀ òfurufú jẹ́ ara ìlàkàkà ìjọba àpapọ̀ láti ri pé àwọn náà gbìyànjú àti sọ ètò ààbò àti ìtológun òfurufú di ti ìgbàlódé. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún, Air Marshal Anike ní ríra ọkọ̀ òfurufú yìí yóò tún mú kí iṣẹ́ àwọn yá kankan sí i, yóò mú kí àlàáfíà wà, yóò mú kí ìbàlẹ̀ àyà wà. Ó sì tẹnumọ́ wípé ó ṣe pàtàkì láti rí dájú wípé a ní àwọn nǹkan tí a lè lò láti fi dìbò lùjà nígbà tí ìjà bá dé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ọjọ́ kún ìsinmi lẹ́nu iṣẹ́ wọn fún ọjọ́ díẹ̀ kó tó di pé wọ́n padà sí orílẹ̀-èdè Nàìjíríà lópin ọ̀sẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní agbọ́ pé wọ́n fi orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ ní 30 ọjọ́ oṣù kẹjọ ọdún tá a wà lọ sí ìlú London tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sinmi lẹ́nu iṣẹ́. Lẹ́yìn lílo ọ̀sẹ̀ méjì ní London wọ́n gbéra pa wọ́n lọ sí Paris ní orílẹ̀-èdè Faransé. Ibẹ̀ ni wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron àti ògbóǹtarìgì oníṣòwò ní Vincent Balor èyí tí ó jẹ́ olùdásílẹ̀ àwọn ilé-iṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn amóhùnmáwòrán multi-choice àti orin. Nígbà tí ààrẹ ń bẹ ní ẹ̀yìn òde ààrẹ yan àwọn ikọ̀ kan èyí tí wọ́n fi igbákejì wọn Kàṣúnṣẹ́ ti mà ṣe adarí wọn láti lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wọ́n sì kúrò nílùú Abuja ní 20 ọjọ́ oṣù kẹsàn-án tí a wà lọ sí ìlú New York láti lọ ṣojú ààrẹ orílẹ̀ wa Nàìjíríà níbi ìpàdé àpérò àwọn àjọṣọ kan àgbáyé ti elétò ààbò tí wọ́n pè ní United Nations General Assembly ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà sílẹ̀ George Akume sọ pé àwọn gan wọ́n tún ṣojú ààrẹ níbi ètò kan wọ́n sọ̀rọ̀ yìí dímọ̀ ààrẹ nínú àtẹ̀jáde kan èyí tó jáde láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ onímọ̀ràn pàtàkì sí ààrẹ nípa ìròyìn kéde báyọ̀ nínú gáṣà pèjúwe wípé àwọn ọ̀rọ̀ kan tí igbákejì ààrẹ ń sọ káàkiri pé bóyá ààrẹ ó yẹ kó wà níbi àpérò náà ó ṣe máa rán igbákejì rẹ̀ lọ pé ọ̀rọ̀ tí kò rí tètè wà lẹ́ni ní ilẹ̀ òkèèrè. Ẹni tó jẹ́ alákòóso ètò ààbò sí orílẹ̀-èdè United Kingdom Andy Burnham ti sọ dímọ̀ pé orílẹ̀-èdè United Kingdom yóò pète àtìlẹ́yìn tó gbópọn lórí ọ̀rọ̀ nípa ojú òfurufú fún orílẹ̀-èdè Saudi Arabia ní ìfèsì sí àwọn ìkọlù kan tó wáyé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí láti ọ̀dọ̀ Iran èyí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ kan tó ń pè ní Houthis nílùú Yemen ló gbé ìgbésẹ̀ yìí. Olóòtú ìjọba orílẹ̀-èdè ọ̀hún ń sọ dímọ̀ pé ìbéèrè láti ọ̀dọ̀ orílẹ̀-èdè Saudi Arabia pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fáwọn nípa iṣẹ́ ológun làwọn ti fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ẹ̀ tó jẹ́ pé nínú ètò ìmọ̀ràn tí ẹni tó jẹ́ akọ̀wé ètò ààbò Wes Streeting àti ẹni tó jẹ́ akọ̀wé ètò ilẹ̀ òkèèrè Idris Meban tó jẹ́ pé wọ́n gbà wọn àti sọ dímọ̀ pé wọ́n ó ṣe fún orílẹ̀-èdè náà.
oro ti hotisi la gbe pe o fe dabi ogun abele pelu yemen laarin ole saudi arabia eti won ni won tin toka ti bayi pe ole de america godo shatlen fun saudi arabia lenu ojo meta yi hotisi ni yemen lo nso di mo pe awon ti bres ni gbe awon ado oloruko kaakiri to je pe awon akunyun na lo gbe ke so je pe awon ju si awon ole de to yin bi awon nu papa julo won ni ilu riyad ni ole de saudi arabia la won ju si lati de kolu won kon le mo pe awon be ni oju ija eyin eyan wa orilede nigeria je orilede baba ti mi ti re eto omo na ni pe ko fi owa re tun orilede baba re se ko a ko so we mi pelu e lati ri pe a tun orilede nigeria ti se orilede baba wa se yo se se fun wa o kin to muro yin wa sopin e tun bo gbo awon koko to n benu re le kan si orilede wa nigeria ti se aseori ni di ise abe igbalode to je ti ori ero ajara akoko re ni le adulawo okuku sobole berebere ni oju ona eko si ibadan papa julo ni ori afara ni to npe ni long bridge lori awon ti won je koloro ti to nje awon imo ti won si ti won se si oju ona na yo are bola amen ti nu fi ojo kun ojo isin lenu ise won leyin odi bakon la mro iwa city won pe alakoso eto abo ni orilede united kingdom ti ni awon o se atileyin to gbon fun orilede saudi arabia ni pa npese awon atileyin oju ofufu fun won yi lo pin royin to tin de se ti igbo yin lati le se bond fm 92.9 to wa ni gbongo gr ni keja temi to pe ajayi lo tu royin yi tunji olalekun lo ko mi titi gba mi te fi ma gbo tun royin o digba

miracle. Ilé-iṣẹ́ Bond FM 92.9 ibi ni a máa fi àdàgbé tọrọ sí fún ẹ̀ka èdè ọmọlúàbí ó ní ọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ gbogbo ẹni tẹ́ bá wà fífẹ́ jẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àìbínú a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ Bond FM 92.9 tẹ́ ń tẹ́tí sí wa tẹ́ fi gbà kọ́ńkọ́ tẹ́ fi bínú sí wa ẹ ṣeun etí tẹ́ fi ń gbà wá kò ní di láṣẹ ìdùmàrè a kó afẹ́rẹ́ yìí mu látùwà lára láṣẹ ìdùmàrè a máa fi iléeṣẹ́ lọ tó bá ti di aago mẹ́rin àbọ̀ ni ọmọ oníkangó ẹ̀ka ìdí ọmọlúàbí náà lẹ́ẹ̀máa gbọ́n àmọ́ agbọ́ haúsá agbọ́ ibo agbọ́ yorùbá ọkàn náà níwá ní iléeṣẹ́ wa Bond FM 92.9 àwọn ẹ̀ka ìlò ìgbò wọn ti wà níbí láti máa tẹ̀síwájú roslyn chika ajechenaye ó ti wà níbí láti máa tẹ̀síwájú lórúkọ tèmi tọ́kú àgòrò tàjọ ṣiṣẹ́ bukumi ilé sọmíjẹ kan lórúkọ tèmi ẹ ṣeun wò tẹ́ǹtẹ́ ti síwa á tún fi rè pàdé láyọ̀.

0: Sit-up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit-up Supreme Noodles.
3: Ẹjẹ̀ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe rí àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, ó ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: Ìjọba ìbílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde Progressive Secondary Grammar School tó wà ní Adó-Àwáyè ìjọba ìbílẹ̀ Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn Progressive Secondary Grammar School alumni wọ́n kéde ayẹyẹ àjọ̀dún àádọ́ta ọdún tí ilé ẹ̀kọ́ náà ti fàkọyọ lórí ètò ẹ̀kọ́ tó ti ń làmìlaka nínú ayé àwọn akẹ́kọ̀ọ́. Ayẹyẹ àjọ̀dún àádọ́ta ọdún yìí yóò wáyé láàárín Thursday 24 September títí di Sunday 27 September 2026. Àwọn ètò lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ni wọ́n ti làálẹ̀ lára wọn ni ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún àwọn 200 indigenes. Ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe Friday 25th náà ni ayẹyẹ ìfẹ̀mẹ̀yẹ Dánilọ́lá àti àkànṣe ìrújímọ̀ pẹ̀lú Novelty March. Saturday ni alumni get together àti reunion nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Sunday 27 September ni àṣekágbá àwọn ètò yìí pẹ̀lú ìsìn dúpẹ́ ní ilé ìjọsìn láago mẹ́wàá àárọ̀. Ẹ wá kájúwọ́ mọ rírì iṣẹ́ takuntakun tí ilé ẹ̀kọ́ yìí ti ń ṣe lórí ètò ẹ̀kọ́ àti ìgbésí ayé àwọn akẹ́kọ̀ọ́

0: histamine, a blend of amino acids and multivitamins.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún oníṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, aròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlófìn.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò ṣe gbogbo oúnjẹ tá a sì gan ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò náà nígbà dé.
0: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
0: Support their growth with Electrogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
0: Let's help support his growth. Electrogrow 4. Grow active. Grow ready.
5: Ìjọkọ́ yìí Pentecostal Mission International pé gbogbo ènìyàn sí ìpàdé àdúrà oníwákàtí 72 pẹ̀lú Ọlọ́run 72 hours with God. Jésù tó ń rọjò ìyanu yóò bẹ̀rẹ̀ ní Friday 25th títí dé ọjọ́ Sunday 27th of September 2026. Àkòrí Ọlọ́run tó ń ṣeun gbogbo tí ó ṣòro fún ènìyàn láti ṣe. Yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣòru ní ọjọ́ Friday. Agogo mẹ́fà òwúrọ̀ ní ọjọ́ Saturday àti ní agogo mẹ́jọ òwúrọ̀ ní ọjọ́ Sunday. Friday 9 a.m. and 10 p.m. Saturday 6 a.m. Sunday 8 a.m. Goyi Pentecostal Mission wà ní number 55 Alimosho Road, Alágùntàn Bus Stop, Ìyànàpájà, Lagos. Irú ìpàdé yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Friday tó kẹ́yìn oṣù October àti November. Wá pàdé Jésù oníṣẹ́ ìyanu fún ìgbàlà, ìwòsàn, ìyanu, ìbùkún àti ìtẹ̀síwájú. Oníṣọ́jú ni Apostle and Reverend Mrs. James Ìyànda àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn pẹ̀lú. Fún ìtọ́sọ́nà, ẹ pé Pastor George sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-25-01-25-97 lẹ́ẹ̀kan sí 091-25-01-25-97. Jésù lo Olúwa.

0: Now confirm. Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
1: Look, Mom, I'm getting better every day.
2: You sure are. I am so proud.
0: Support their growth with ElectroGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: This is my favorite.
0: Let's help support his growth. ElectroGrow 4. Grow active. Grow ready.
3: Jigiri bọ́ọ̀ ti sọ̀rọ̀ sókè nítorí pé àbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àyípadà ọ̀tún ti dé.
4: Ní ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀ àwọn obìnrin àti àwọn ọmọdébìnrin ló ń dojúkọ àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bíi ìwà ipá láàrin ìtakọ̀tàbò, àìní àǹfààní sí ìtọ́jú ètò ìlera tó péye àtàwọn ìdènà kọ̀ọ̀kan sí dídáni owó ara ẹni lọ́wọ́. Àmọ́ṣá lápapọ̀ báyìí àyí ìtàn náà padà.
5: Bí ìwọ bá ń dojúkọ ìwà ipá kan tàbí o nílò ìrànlọ́wọ́ lọ́nà kan náà, mo fẹ́ kó mọ̀ wípé òòrá wà. A ti pèsè àwọn ibi ààbò, ìrànwọ́ tó rọ̀ mọ́ òfin àtàwọn èèyàn lọ́lọ́kan-ò-jọ̀kan tó ṣetán àti ràn án lọ́wọ́ láti túbọ̀ sọ̀rọ̀ sókè.
4: Fún ọdún mẹ́ta, ilé-iṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL, ìyẹn Renewed Women's Voice Leadership, yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àtàwọn àǹfààní mìíràn lọ́lọ́kan-ò-jọ̀kan báwọn obìnrin àti àwọn ọmọdébìnrin. Látorí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí rírónilágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ sáwọn àǹfààní ìdánilókòwò, àwọn obìnrin tí kúrò lẹ́ni tí ò lè dá pawó wọlé mọ̀ sẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ.
6: Àwùjọ tó bìnrin bá ti dẹni ìrólágbára, irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí
4: ni. Ilé-iṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn ActionAid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ló mú ọ̀rọ̀ yìí wá sétí gan-an yìí.

0: kò ṣe é má gbọ́ níbi sí yorùbá.
1: Kí ló tún fariwo lórí ìsinmi ààrẹ tinubu.
2: Iléeṣẹ́ ààrẹ ló kéde pé tinubu ti fi kún ọjọ́ tí yóò lò lókè òkun.
1: ló bá dun tí àtiku abubakar àtàwọn ọmọ nàìjíríà kan bèrè pé ta ló ń darí nàìjíríà báyìí tí ààrẹ àti igbákejì rẹ wà lókè òkun.
2: àlàyé wà ní bbc.com/yorùbá.
3: bbc yorùbá.
1: gómìnà ìpínlẹ̀ kogi usman ododo ti gbé ìgbìmọ̀ ẹlẹ́nu mọ́kànlélógún kalẹ̀ tí yóò rí sí ìsìnkú gómìnà ìpínlẹ̀ náà nígbà kan ibrahim idris.
2: bẹ́ẹ̀ lè tó sì ti bẹ̀rẹ̀ lórí bí wọn yóò ṣe gbé òkú idris wálé láti uk tó kú sí.
1: ìjọba kogi tún kéde pé ọjọ́ mẹ́ta làwọn yóò lò láti dárò gómìnà náà tó wà nípò láti 2003-2011.
2: ẹ̀kúnrẹ́rẹ́ nípa bí olóògbé àti bíjọba kogi yóò ṣe ṣètò ìsìnkú náà wà lójú òpó wa.
3: bbc yorùbá.
1: mo yẹba fúnṣẹ́ tẹ́tà fásitì kan nítorí ìgbéyàwó mi.
2: gbajúmọ̀ òṣèré mosun fílàní ṣàlàyé àwọn ohun tó ṣẹlẹ̀ tí kò fi kópa nínú eré tíátà fún ọ̀pọ̀ ọdún fún bbc.
1: láti mọ àwọn ohun tí mosun fílàní wí.
4: ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.
5: èsì iṣẹ́ wa rèé ẹ̀yin ènìyàn wa nílẹ́lóko lódò kákàkiri ìpínlẹ̀ èkó ẹkú àmójúbà ètò tó yọ̀rìn náà àwọn iṣẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú tí àwọn tí a ń dìbò yàn sípò ní ìpínlẹ̀ èkó ń ṣe láti mú ayé ìdẹ̀rùn bá tẹrí tọmọ wòlú ọmọ ayẹni yẹ̀yàn ni olóòtú ètò èsì iṣẹ́ wa tó máa wáyé ní gbogbo ọjọ́ wednesday ọjọ́rú ní déédé agogo mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni ètò yóò máa gorí afẹ́fẹ́ tí o bá fẹ́ kí àwọn ènìyàn rẹ mọ oríṣiríṣi iṣẹ́ tó ń gbé ṣe ní agbègbè rẹ tẹ̀wálá aago sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08134604441 08134604441 tàbí 09010206445 ètò èsì iṣẹ́ wa rèé ní gbogbo ọjọ́ wednesday ọjọ́rú ni yóò máa gorí afẹ́fẹ́ o ẹ má mí sí ẹ̀.

gẹ́gẹ́ bọ́ ṣe là kalẹ̀ fún nínú òfin wọ́n rọ gbogbo àwọn ọ̀dọ́ láti mójútó ẹ̀kọ́ wọn kí wọ́n sì kọ́ṣẹ́ ọwọ́ torí pé eléyìí náà ló lè jẹ́ kí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn tí ó tún mú kí ìdàgbàsókè bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí agbègbè ìdàgbàsókè ọlọ́run da sda lágbègbè badagry lọ́run ni wọ́n ti pín báàgì iléèwé fáwọn ọmọ ilé ẹ̀kọ́ tó fi mọ́ àwọn ìwé àjákọ lójúnà àti kí àwọn náà káàbọ̀ sí ẹnu ẹ̀kọ́ wọn fún ti ọdún 2026 lórí ètò àti ran àwọn òbí lọ́wọ́ bí àwọn ọmọ ṣe padà sẹ́nu sáà ìkẹ́kọ̀ọ́ wọn wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò yìí ní agbègbè ọlọ́dà sda níléèwé kan tó ń pè ní arárọ̀mí alẹ́ primary school lágbègbè arárọ̀mí ọlá community ibi tí a ti rí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tó mójútó ètò ẹ̀kọ́ àwọn olùkọ́ni àwọn ọba alayé àti àwọn adarí agbègbè ọ̀hún tó fi mọ́ àwọn òbí alágbàtọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ ibi ètò ọ̀hún ẹni tó jẹ́ alága agbègbè ìdàgbàsókè ọlọ́ọ̀dá alàgbà àjọṣẹ́ peter akumoyan jẹ́ kó dúmọ̀ pé òun gbé ètò yìí kalẹ̀ láti lè jẹ́ kí bùkátà àwọn òbí bí yá lásìkò tí àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sáà ìkẹ́kọ̀ọ́ tuntun ó ṣàpèjúwe ìdásí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ètò tó gbé kalẹ̀ tó pè ní reshape agenda lẹ́yìn tí ètò ẹ̀kọ́ kópa gidi ń bẹ̀ àti ètò ìkọ́ni bí a ti ń dó lórí ẹsẹ̀ ara ẹni tí a mọ̀ sí human capital development lẹ́yìn tó yẹ pé ó ní òun ti pín àwọn fọ́ọ̀mù gc tó fi mọ́ fọ́ọ̀mù jamb fún àwọn akẹ́kọ̀ọ́ táwọn òbí wọn ò rí kà mú kọ ẹni tó jẹ́ akọ̀wé fún ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ badagry alàgbà ntọ́yánjú ẹ̀fíyán jẹ́ kó dimọ̀ pé àwọn dúpẹ́ lọ́wọ́ alága ọ̀hún fáwọn ìgbésẹ̀ tí ó gbé ó ní ìpèsè ohun ìkẹ́kọ̀ọ́ yóò tún jẹ́ kí àwọn ẹ̀kọ́ tún rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ kí ìnáwó tún rọrùn fún àwọn òbí wọn ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún abdulganiu fatimu tó jẹ́ akẹ́kọ̀ọ́ primary 2 ní arárọ̀mí alẹ́ dúpẹ́ lọ́wọ́ alága fún pípèsè àwọn ohun ìkẹ́kọ̀ọ́ fún wọn ó ní eléyìí yóò tún ṣe ìrànlọ́wọ́ fáwọn nínú ìkẹ́kọ̀ọ́ àwọn aṣojú kọrin wa tèmítọ́pẹ́ ajayi jábọ̀ pé lára àwọn tó wà níbi ìpàdé ọ̀la ti rí igbákejì alága ìjọba ìbílẹ̀ adelé solomon abilékọ ọláyinka awosunu tóun jẹ́ akápò ìjọba ìbílẹ̀ ọ̀hún alàgbà aṣáde wahab ayílérè tó jẹ́ akọ̀wé fún ìjọba ìbílẹ̀ àwọn kánsẹ́lọ̀ tó fi mọ́ àwọn ìgbìmọ̀ ìṣàkóso àti àwọn supervisor ìṣàkóso ìjọba ìbílẹ̀ mushin lábẹ́ alága àwọn alàgbà haruna haruwe ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn yóò máa tẹ̀síwájú láti rí pé kò sí ọmọ kankan tá a fi sẹ́yìn ní ìjọba ìbílẹ̀ mushin láì ní ètò ẹ̀kọ́ tó yè kooro àti pèsè àwọn ìkẹ́kọ̀ọ́ ó sọ nínú ètò ìkíni káàbọ̀ sí ilé ẹ̀kọ́ tí a mọ̀ sí back to school initiative níbi tí wọ́n ti ń pín àwọn ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò ìjọba ìbílẹ̀ ọ̀hún ètò ọ̀hún ó jẹ́ pé ìjọba arúwé fi síta ní ọdún tó kọjá bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe àtìlẹ́yìn fún àwọn ẹbí láti rí pé àwọn ọmọ ní ètò ẹ̀kọ́ tó yè kooro àti láti rí pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ mushin tó lọ bí 51 náà ni ètò ẹ̀kọ́ fẹsẹ̀ rinlẹ̀ o wọ́n jẹ́ kó dimọ̀ pé lára àwọn tó wà ń bẹ̀ ni a ti rí àrẹ̀mọ adémọlá olókodáná tó jẹ́ akọ̀wé fún ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ ọ̀hún adarí ilégbìmọ̀ asòfin alàgbà abioye ọ̀làdélé akọ̀wé ìjọba ìbílẹ̀ abilékọ basirat muhammed yusuf ẹni tó jẹ́ council manager abilékọ adépéjú ògidán akápò abilékọ simbiat folúwẹ̀ àwọn kánsẹ́lọ̀ àwọn supervisor tó fi mọ́ àwọn adarí ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ o nígbà tí wọ́n ń jíṣẹ́ alága wọ́n ní alága tẹnumọ́ pé ìgbà ẹgbádùn ètò ẹ̀kọ́ àti ọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ kókó ìṣèjọba ìbílẹ̀ mushin wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n rọ̀ láti rí pé wọ́n gbájúmọ́ ètò ẹ̀kọ́ wọn ní sáà tá a wà yìí kí wọ́n sì ní ìgbọ́kànlé pé àwọn yóò ṣe àṣeyẹ ti alákànṣepọ̀ wọ́n ní kí wọ́n máa gbọ́rọ̀ sí àwọn olùkọ́ lẹ́nu kó sì máa bọ̀wọ̀ fún àwọn òbí kí wọ́n jẹ́ ọmọ rere láwùjọ wa àjọ tó ń bójútó ètò ìlera ní ìpínlẹ̀ ti èkó lagos state health service commission ti sọ pé àwọn ń ṣiṣẹ́ o ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin gbogbo àwọn ilé-ìwòsàn gbogbogbò tí a mọ̀ sí general hospital tó ń bẹ ní ìpínlẹ̀ ti èkó àti àjọ lashma láti rí pé ètò

0: àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀. Wọ́n ti dé o. Bàbá gangan lẹ́mọ̀ bá tí o máa dá gbogbo ènìyàn lọ́hùn. Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá. Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú àmà ní gbà kẹ́mú àbúrú. Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kó dùn wọ́n clear. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro dún lè gbà wá. Ṣé bàbá òṣùlà léwu àkegbò fún tó fi lè kojú ẹ̀?
1: Kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédéé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé, aláṣẹ ilé-iṣẹ́ òṣùlà Àbà. Ilé-iṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún. Níbi káfewé àtegbò túìdè dáìdè gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àìsàn tẹ́lòmíì ti náwó náwó sí. Tán ti fẹ́ gba kámú, tán ti fẹ́ sọ̀rì tínú. Ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o, adìyẹ tí ò tí ì kú sí lè jàgbàdo o. Ilé-iṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá. Egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Òṣùlà Eye Solution Powder Plus, Òṣùlà Herbal Bitters, Òṣùlà Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Tán sì ti lù ú lóǹtẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ lálẹ́ rí, tó bá jìn, a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ́ ṣe lẹ̀yin rí kùrukùru. Kòtò lẹ́yìn wò, ó wá ń jọ gegele lójú wa. Ẹ̀yin ò rí nǹkan kankan tó bá wẹ́ mọ́, àbí gbogbo nǹkan ń ṣókùnkùn. Ẹ̀yin ò lè wo iná, ẹ̀yin ò lè wo oòrùn. Ṣé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́? Kẹ́ ẹ tó lè jáde. Ẹ̀yin ò dá ojú ẹni tó ń kiyín mọ̀ mọ́. Gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa. Ẹ̀yin ò lè wá mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrína. Wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́. Ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa. Irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu. Òṣùlà Eye Solution Powder Plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Ilé-iṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ mọ́ làágùn jìnnà mọ́ o, ẹ yé fowó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn. Tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí. Ilé-iṣẹ́ Òṣùlà Herbal ni kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà. Òṣùlà Eye Solution Powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí ikú atú. Òṣùlà Eye Solution Powder ó mú ojú tó ń sún, tó rí bí ọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé. Ka Bible mọ́lẹ̀ rẹkẹtẹ ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú, ẹ̀yin ò kí ń rí nǹkan kà. Ìmọ̀ fìgòsójú kàwé. Ka Bible tẹ fóònù tẹ kọ̀m̀pútà. Kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu nínú ojú o. N tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o. Kó tó di pópẹ́. Mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí nílé-iṣẹ́ Òṣùlà Herbal. Ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́run lò wá fún la fẹ́ sọ ni. Àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀. Àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé. Ṣe ló tún rí bí ọyẹ́ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò. Ilẹ̀ bàbá wa nílé-iṣẹ́ Òṣùlà Herbal lànà dànù fi dópin lórí ojú wọn o. Òṣùlà Eye Solution Powder tiwa yìí wọn ò kí ń kan sójú o. Ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa. Gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àti ìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa tán níṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn. Nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ̀. Gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa bá ṣe ń kọlugbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé. Ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wa. Àwọn bàbá àti ìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì. Wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ irú àlejò tó jẹ́. Àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó lè rìn. Yorùbá ní ẹyẹ kìí fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o. Gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédè gbogbo wa o. Àdírẹ́sì wa nìyí o.
2: Olú ilé-iṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀. Ẹ bọ́lẹ̀ ní Agri Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula ba nbe eyin ti bo e mo sora pade ni bus stop
3: Aki yi ku dede wo yi bi bi gbogbo ti e tin gbo wa ati ki yi ka bo si eto yi eto wa ba mi se oluwa ti ijo is a life ministry eyi ti wa ni 2022 owa de ti ni street papa ja o mo se ni ilu eko
4: Hallelujah! What a thing he padded there! I'm not for breaking. Don't worry, anything. It is a live ministry. Don't worry, number 2022. I'm not in the street. That part, I'm missing. Look, we go border Wednesday. We are going to make it. I see. I go mewa. We are going. Why? We need John. Darapo, my padded. Yeah, Dura. See, I'm waiting. I'm thinking. See, I got a lot. What part? Yeah, when you're here, you're here. See, the one lane. I want this. I see. New prophet Adeni. Olowo Paro. AKA. Baba Olowo. New prophet Doctor Adesola Adedeji. I see. I want you. I'm here. You're here. What a darapo.
5: All fasheti lara mi all fasheti lara mi emi mimo fi na ti jade adua ni oruko jesu all fasheti lara mi emi mimo fi na ti jade ni oruko jesu kristi ni agbadura gbadura keji wa pariwo all fam ma se nkan rere emi mimo fi na ti jade ni oruko jesu all fam ma se nkan rere ninu aye mi aye gbe pamọ similara emi mimo fi na ti jade ni oruko jesu kristi ni agbadura adura keta re all fam ma lo jina aye gbe pamọ similara emi mimo

0: Sarah Shelley láti ìjọ Is Alive Ministries International tó wà ní number 2022 Aladesuru ní pápá Àjàó ní Mushi. Àkórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ìrànlọ́wọ́ ní inú ìwé Psalm 46 verses 1.
1: Olúwa ní ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú.
0: Olúwa ní ìrànlọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. Ẹ̀sà ẹgbọ́n mi, ẹni tó rí ìrànlọ́wọ́ gbà lórí ilé ayé wa o. Tó o bá wọ́ sílé ayé tó o bá ní ìrànlọ́wọ́, ẹ̀sà ayé aláyé ló gbé. Tó o bá rí ìrànlọ́wọ́ gbà, ẹ̀sà ìrìn àjò àyọ̀mọ́ máa nira fún ẹni sà. Ẹni tó kéde débi tó ń lọ, òun ló ní ìrànlọ́wọ́ gbà. Tó o bá wọ́ sílé ayé tó jẹ́ wípé gbogbo nǹkan tó jẹ́ nípa iṣẹ́ àti oògùn rẹ ló fi ṣe, ẹ̀sà ìyá wà lórí ẹ̀ o mọ̀ ni o. Mo máa ń sọ fáwọn èèyàn tó bá jẹ́ wípé láàárín ọ̀sẹ̀ kan o rí ẹnì kankan tó ṣe ìrànlọ́wọ́ fún ẹ, ẹ̀sà o nílò àdúrà. O nílò àdúrà. O fẹ́ ra pure water, ìwọ ló fowó rà. O fọ wọnú mọ́tò o tẹ̀rẹ́ nìkan tó sanwó mọ́tò fún ẹ. O ń bọ̀ nínú compound ẹ, o gbé báàgì méjì. Ọmọ compound ẹ, o tún dọ̀ balẹ̀, o kí ẹ pé mọ́mí ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà. Ó dẹ̀ rìn kọjá ẹ, ẹ̀sà o nílò àdúrà. Ìrànlọ́wọ́ ti jìnà sí ẹ, ìrànlọ́wọ́ ti jìnà sí ẹ. Àtọ́ o bá ń fẹ́ ìrànlọ́wọ́, ó ní ọwọ́ 21 tó gbọdọ̀ lé jáde kúrò nínú ayé ẹ. Ọwọ́ 21. Ẹ bá mi ka Psalm 31 verses 15. Psalm 31 verses 15.
1: Ìgbà mi
0: ń bẹ lọ́wọ́ rẹ̀ sà.
1: Gbà mí lọ́wọ́ àwọn
0: ọ̀tá mi.
1: Àti ní ọwọ́ àwọn tí ń ṣe nínú ibi sí mi.
0: Nínú ọwọ́ àwọn tó ń ṣe ní ẹ̀sà ẹ̀sà oríṣi ọwọ́ 21 tó o gbọ́dọ̀ lé jáde tó o bá fẹ́ rí ìrànlọ́wọ́ gbà. Ọwọ́ àkọ́kọ́ tó o gbọ́dọ̀ lé jáde òun ló pè ní ọwọ́ afiniṣẹ̀sín. Ọwọ́ afiniṣẹ̀sín. Tí ọwọ́ yẹn bá wà lára èèyàn ẹ̀sà àti rí ìrànlọ́wọ́ máa lè sà. Ó ní bàbá kan tí mo mọ̀. Ó kó wọnú compound kan ní side ìdùnnú. Ẹ̀sà ó ìgbà tó kówọ bẹ̀ kò mọ̀ wípé ilé tó kówọ ilé burúkú ni. Ilé yẹn máa ń fìyàn ṣẹ̀ sí ni. Bó ṣe kówọ bẹ̀ láńlọ́ọ̀dì ti ń dúró dè wípé kò sí èèyàn tó kó wọnú ilé yẹn tó fi àlàáfíà kó jáde. Wọ́n máa ń jẹ gbèsè kúrò ń bẹ̀ ni. Ẹnì kan máa ṣàmí ọwọ́ afiniṣẹ̀ sí tó há sí lọ́wọ́ tó o bá rí àmì ṣe ẹ̀mí mọ́ já ẹ̀dà. Nínú program tá a wà yìí bá mi ṣe olúwa wàá rí tiẹ̀ ṣe. Àní wàá rí tiẹ̀ ṣe. Ẹnìkan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ o. Wọ́n fẹ́ fi ẹ̀ṣẹ̀ sí. Ìwọ náà ti ń rí. Mo láyọ̀ láti sọ fún ẹ wípé pàdé wa ní ọ̀la ẹ̀sà ní ọ̀la by 7 AM ní Aládé Sùúrù number 20-22 ní wákàtí ìyípadà sí rere by 7 AM-9 AM. Màá wà ń bẹ̀ fúra èmi kan màá wà ń bẹ̀ ẹ̀sà. Kó wá gbàdúrà tó o bá ti rí traces ọwọ́ afiniṣẹ̀sí nínú ara ẹ̀ o lè rírànlọ́wọ́ bí bàbá yẹn ṣe kówọ bẹ̀ kò mọ̀ pé wàhálà ló ń kówọ ẹ̀sà. Láàrin 2 years bàbá yẹn bẹ̀rẹ̀ pèsè láńlọ́ọ̀dì wá gbé lọ sí police station ní ọjọ́ 31st of December nígbà òun máa fi bàbá yẹn ṣẹ̀ sí ẹ̀sà. Nínú police station wọ́n fún bàbá yẹn ní ọ̀sẹ̀ mẹ́fà kó fi kó kúrò nílé láì mọ̀ wípé ọlọ́run ti gbé ìrànlọ́wọ́ dìde fún bàbá yẹn. Láńlọ́ọ̀dì dẹ́ wo bàbá yẹn ó sọ fún bàbá yẹn ó ní bàbá ẹ gbọ́ tí n bá fún yín ní ọdún mẹ́fà ẹ lè rówó kó jáde.
2: Hallelujah! Wákàtí ìyípadà rẹ̀. Power for breakthrough tó wáyé nínú ìjọ Is Alive Ministry tó wà ní number 20-22 Aladefuru Street pápá Àjàó Mushi Lẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ Wednesday ní aago mẹ́fà ìdájí sí aago mẹ́wàá. Ìpàdé àdúrà ọ̀hún wáyé nínú ìjọ wọn darapọ̀ mọ́ ìpàdé àdúrà tí àwọn ènìyàn ti jẹ̀dí sí agbára Ọlọ́run. Wọ́n pàdé àwọn ní àmì òróyàn tí ìpéwọ́n lálẹ̀ àwọn onífọ̀jì ní Prophet Adeni olórúkọ ọ̀kú AKA bàbá Ọlọ́run àánú Prophet Dr. Adesola Adedeji àti àwọn ní àmì òróyàn ìwọ́n náà darapọ̀ mọ́ wọn níbi àdúrà ní wákàtí méjì tó yí ìgbé ayé ẹni padà sí rere. Gbogbo àṣálẹ̀ fúrọ̀dẹ̀ kẹta lóṣooṣù ní ìpàdé àdúrà àṣálẹ̀ àwọn abiyamọ wáyé láago mọ́kànlá sí aago márùn-ún ìdájí níbi tí ogun ti ń ṣe fìdí jẹ́ tí onírò bìrì jẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàtúrà lẹ́sẹ̀ tẹsẹ̀. Ìwọ náà mọ́ gbẹ̀yìn ó pàdé Jésù oníṣẹ́ ìyanu torí pé ìwọ lẹ̀ rí gan.
0: Bàbá yẹn sáré lọ síbi àdúrà ó ní Olúwa ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ má jẹ́ kí ọwọ́ afiniṣẹ̀sí finiṣẹ̀ sí bí bàbá yẹn ṣe tẹmọ ó tẹra mọ́ àdúrà bó ṣe di ọ̀sẹ̀ kẹrin sí karùn-ún. Ẹnìkan tó jẹ bàbá yẹn lówó láti 5 years ago bó ṣe rántí bàbá yẹn nìyẹn. Ó ní bàbá owó yín tí mo jẹ́ yín ó ti rẹ́dì má bọ̀ kó wá gba check. Bí bàbá yẹn ṣe gba check láàrin 3 days check clear. Ìwọ tó wà níbi tó ń gbọ́ mi tó ń sọ pé

gbogbo yín fún Kristi lókè ọmọ àti ní ayé àlàáfíà ìfẹ́ oníire sí ìmọ̀ gbogbo kí ọkàbọ̀ ní àṣálẹ̀ sórí ètò àkókò ìgbàlà orúkọ mi ni lady prophet dr fúnra àwújá àwòlàbí jp láti cms church mountain of grace and mercy tó wà nínú ọba 11 mulberry street mulberry bus stop ní ilé àgègè ohun tí a fẹ́ fi gbára wa sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí tá a sì ní a fi gbàdúrà náà ní ààlà fífi ààlà sílẹ̀ setting boundaries ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti mọ àkókò tó yẹ ká fà sẹ́yìn díẹ̀ láti mọ àkókò tó yẹ ká yadi tá a ní fẹ́ràn láti mọ àkókò tó yẹ ká ṣeun gbogbo ẹ̀jẹ̀ ká wo nínú ẹsẹ̀ bíbélì yìí ìwé òwe orí 25:17 ẹsẹ̀ 17 Proverbs 25:17 fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ilé aládùúgbò rẹ kí agara rẹ ó má bàa dá òun á sì kó ìyá rẹ àwọn ìyá ti kà ní èdè òyìnbó ní àṣálẹ̀ yìí withdraw thy foot from thy neighbor's house lest he be weary of thee and so it thee ó ní fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ilé aládùúgbò rẹ kí agara rẹ ó má bàa dá òun á sì kó ìyá rẹ ó gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ láàrin ìwọ àti aládùúgbò rẹ láàrin ìwọ àti ọ̀rẹ́ rẹ láàrin ìwọ àti mọ̀lẹ́bí láàrin ìwọ àti àwọn tẹ́ ẹjọ́ ń lọ sí ilé ìjọsìn láàrin ìwọ àti àwọn tẹ́ ẹjọ́ ń tajà láàrin ìwọ àti gbogbo àwọn tó ń bá ṣe tó o bá mọ bí a ṣe ń fà sẹ́yìn lẹ́kọ̀ọ̀kan sẹ́yìn ní àárín ara rẹ àti àwọn ènìyàn ó lè ní kó pàdánù respect ọ̀yọ̀ tí wọ́n gbìn fún ọ ó lè ní kó pàdánù rẹ̀ bíbẹ̀ ìtìlẹ̀ sọ wípé kí agara rẹ má bàa dá òun á sì kó ìyá rẹ tó bá ti di pé o ti ń lọ ibìkan tó bá ti ń lọ lemọ́ ohun tó bá yá òun ní ìlójú àwọn tó lọ ń bá wọn mọ́ ó jẹ́ kó o mọ̀ ìgbà tó yẹ kó o sọ̀rọ̀ rárá èèyàn gbọ́dọ̀ mọ when to say no and to say yes gbogbo nǹkan náà kọ́ ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ni fún o gbọ́dọ̀ mọ bí o ṣe máa fi ààlà sáàrin rẹ àti àwọn nǹkan kan nítorí bí o bá ṣe eléyìí o lè lose value ẹ o lè lose respect ẹ níwájú àwọn ènìyàn tó bá ti jẹ́ gbogbo ìgbà náà ló ń wà available àwọn èèyàn wọ́n máa abuse availability ẹni tó wà tó yẹ pé tó bá ti pẹ́ sílẹ̀ o ti dáhùn tó bá ti pẹ́ sítọ̀ o ti dáhùn ẹgbẹ́ ti ẹ̀lẹ́rìí orí social media pages nígbà míì eré àwọn ẹlòmíì every weekend ni wọ́n máa wà nínú àwọn àpèjọ gbogbo ẹ̀ náà kọ́ ló yẹ kó dáhùn sí nítorí pé tó o bá ń dáhùn sí gbogbo ilé ó máa lose value ẹ jésù kan tá à ń tẹ̀lé gẹ́gẹ́ bí onígbàgbọ́ kì í ṣe gbogbo ènìyàn ló wòsàn bátílé afẹ́jú nìkan kọ́ lafẹ́jú tó wà níbẹ̀ oníṣùwọ̀n nìkan kọ́ ló wà níbẹ̀ tó àwa náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ a gbọ́dọ̀ mọ bá a ti ń fà sẹ́yìn a gbọ́dọ̀ mọ bí a ti ń fi ààlà sí àárín àwa àti àwọn ènìyàn nígbà míì wàá kọ ti ẹ̀dédé wàá fà sẹ́yìn níbi oúnjẹ náà ẹlòmíà lọ síbi àpèjẹ gbogbo nǹkan tó bá pín bẹ̀ gbogbo oúnjẹ tó bá gbé wá síbẹ̀ gbogbo ẹ̀ ló máa jẹ ó jẹ kó o ní ààlà wàá mọ bá a ṣe ń fà sẹ́yìn díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí ìwé náà ti ṣe sọ fún wa kí o lè níyì kí agara àwọn tó ń bá ṣe yẹ kó má bàa dá wọn kí wọ́n bá padà kórira rẹ nítorí pé tó bá ti di pé o ti débi kan tẹ́lẹ̀ o ti ń bọ̀ o ti àbùkù ti ń wọlé díẹ̀díẹ̀ nìyẹn ẹ̀tẹ́ ti ń wọlé díẹ̀díẹ̀ nìyẹn àbò ń lọlé olówó o wá ń lọ lemọ́ o ti wá ń di pé náà tó bá dé ẹnu géètì wọn kó o tó wọlé sìkẹ́rẹ́tì àwọn sọ fún ẹ pé ọ̀gá ò sí ilé ọ̀gá bẹ̀ wà ní ilé nítorí pé o ò fi ààlà sí o ò mọjú o ò mọra gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ènìyàn o gbọ́dọ̀ mọjú o gbọ́dọ̀ mọra ìwé kólóṣe kẹrin ẹsẹ̀ kẹfà ó ní ẹjẹ́ kí ọ̀rọ̀ ẹni kí ó dàpọ̀ mọ́ ẹyẹ ọ̀fẹ́ nígbà gbogbo èyí tí a fi ẹ̀dùn kí ẹ̀yin kí ó lè mọ bí ẹ̀yin ò ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn a gbọ́dọ̀ lè fi ààlà sí ọ̀rọ̀ ẹni wa tá à ń bá àwọn ènìyàn sọ kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá fi lọ̀rọ̀ náà ni wọ́n máa ń dá sí kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà tí wọ́n bá ń lé sì sí ló máa ń fèsì sí gbogbo ọ̀rọ̀ ló lé sí o ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kan ni wọ́n máa ń fèsì sí o gbọ́dọ̀ mọ bó ṣe máa fi ààlà sínú ọ̀rọ̀ ẹni rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́
ṣíṣẹ́gbẹ́ ọ̀tọ́ bá fi lọ́nà ló máa ní àṣà fún ó lè máa ń ṣà ó lè jẹ́ olóye ènìyàn ó lè jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ṣùgbọ́n ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ẹni tó ní òye láti fi ààlà sí àwọn ọ̀rọ̀ ẹnu rẹ nígbà náà àwọn àti ẹ̀fin nǹkan lọ ẹ wọ́n á gbé nǹkan wá síwájú ẹ kì í ṣe pé ò mọ nǹkan tó lè sọ sí kì í ṣe pé ò ní èsì fún nǹkan tí wọ́n bá ẹ sọ yẹn ṣùgbọ́n nígbà mìíràn ó máa lè jẹ́ pápẹ́ ni wọ́n fẹ́ gbẹ fún ẹ wọ́n fẹ́ mú ọ̀rọ̀ ẹnu ẹ kí wọ́n tún gbé kí wọ́n tún lọ sọ fún ẹlòmíì ogun tó ń ja ẹlòmíì lónìí ọ̀rọ̀ àìmọ̀dí òun ló fi ogun wọnú ayé ẹ gbogbo ọ̀rọ̀ tó bá wá sọ níwájú ẹ náà kọ́ ló máa mọ̀ sí ló máa bá sí o fi ààlà sí ọ̀rọ̀ ẹnu rẹ pàápàá ní àkókò yìí tá à ń gbé ẹ̀rọ ayélujára káàkiri ẹlòmíì a máa pè ẹ lódì kejì gbogbo nǹkan tó ń sọ yẹn ó ti ń rìkọ́ọ̀dì ẹ ó ti ń rìkọ́ọ̀dì ẹ mo rántí bí ọdún mélòó kan sẹ́yìn ẹnìkan fi voice message ẹnìkan ó fi ránṣẹ́ sí mi àwọn méjì mìíràn jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó máa fi voice message ẹni tó máa fi ránṣẹ́ voice message èsì tí ẹni yẹn fún òun nìkan ló fi ránṣẹ́ sí mi mo wá ń bèèrè lọ́wọ́ yìí pé kí ni ìwọ náà sọ fún ẹni yìí kó tó di pé ẹni yìí fi wé èsì báyìí èsì tẹ́ni yẹn fọ̀ òun ló fẹ́ kí n gbọ́ kí n lè bínú ṣùgbọ́n ìbéèrè tí mo bèèrè lọ́wọ́ yìí wípé ó fi rìkọ́dì èsì ẹni tó sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ṣùgbọ́n èsì tí ẹni yìí ń fi tí mo gbọ́ yìí ó jẹ́ kí n mọ̀ wípé ọ̀rọ̀ kan ti lọ ṣáájú kó tó di pé ẹni yìí fi orí èsì báyìí ọ̀rọ̀ tó sọ ṣáájú dà kò wá lè sọ fún mi fa ààlà sí àárín ọ̀rọ̀ tó ń bá àwọn ènìyàn sọ o nítorí pé ẹni a fẹ́ la mọ̀ àmọ́ni tó fẹ́ ni inú bẹ̀ jìn gan-an inú jìn inú jìn ẹni tó ń sọ̀rọ̀ fún o mọ ibi tó wà o ẹnìkan ti pè mí rí ní kùtùkùtù ọjọ́ sunday láàárọ̀ ọjọ́ sunday ló pè mí wá sọ fún mi pé òun bẹ̀ fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì báyìí ṣùgbọ́n kò sí owó mọ́tò lọ́wọ́ ẹ̀yìn mo wá ní pé ẹ fi àtẹ ẹ fi account number yín jíṣẹ́ ẹ fi ránṣẹ́ mo wá sẹ́ǹdì ẹ̀sẹ́ nìkan wọ́n á sẹ́ǹdì owó sí i nígbà tí máa padà pàdé ẹni ẹni program ó sọ fún mi wípé orí voice orí speaker lòun fi mí sí nígbà tí òun bá mi sọ̀rọ̀ lọ́wọ́ orí speaker lòun fi mí sí wípé àwọn wòlíì mẹ́fà làwọn wà níbẹ̀ pé òun kàn fẹ́ fi dẹ́rùn ìròyìn kì í ṣe pé kò sí owó mọ́tò lọ́wọ́ òun mọ ohun tó ń ṣe o nítorí pé tó o bá fi ààlà sí ọ̀rọ̀ ẹnu ẹ àwọn tó ń gbọ́ ó ò mọ iye àwọn tó wà níbẹ̀ àwọn tó ń gbọ́ ó ò mọ ìdí àti ìtumọ̀ ohun tí wọ́n fẹ́ mú jáde yára láti gbọ́ lọ́ra láti fèsì ó ṣe pàtàkì bíbélì wípé iná ni ahọ́n ayé ẹ̀ṣẹ̀ sì ni bó ti ṣe kéré tó nínú ẹ̀yà ara ó lè ba gbogbo ara jẹ́ fi ààlà sí ọ̀rọ̀ ẹnu rẹ gbogbo ọ̀rọ̀ ló lèsì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ ni ọ̀ máa ń fèsì sí i. Ìwé Luke orí karùn-ún ẹsẹ̀ kẹrìndínlógún Luke 5:16 ó sì rọra sí ìjù ó sì gbàdúrà Jésù ló sọ ní à ń sọ nípa ìníbẹ̀ yẹn ó yọra sí ìjù ó sì gbàdúrà ìwọ náà wá ààlà fi ààyè sílẹ̀ láti gbàdúrà gbogbo ìgbà kan náà ló máa wà níbi àpèjẹ gbogbo ìgbà náà kọ́ ló máa wà nílé mọ̀lẹ́bí gbogbo ìgbà kan ló máa wà nílé ọ̀rẹ́ gbogbo ìgbà kan ló máa wà nílé aládùúgbò wá ààyè fún ara rẹ yẹra sí ibì kan fi ààlà sílẹ̀ láti lè gbàdúrà nítorí pé ojoojúmọ́ ni ayé ń burú sí ojoojúmọ́ láyé ló ń le sí ló ń korò sí wá ààyè sílẹ̀ fún àdúrà ó ṣe pàtàkì set boundaries to pray set time to pray nígbà tó o bá jí láàárọ̀ wá ààyè sílẹ̀ fún àdúrà ní ọ̀gànjọ́ òru wá ààyè sílẹ̀ fún àdúrà ní àṣálẹ́ wá ààyè sílẹ̀ fún àdúrà àdúrà ò kí ń pọ̀ ju èpè ni ò bá kọ́ṣẹ́ fún ìyàn lórúkọ ti jésù ayé ò ní ṣépè fún ọ ayé ò ní sọ̀rọ̀ òdì sí ọ gbogbo àdúrà rẹ láàárọ̀ lọ́sàn-án ní àṣálẹ́ yóò máa jẹ́ ìtẹ́wẹ́gbà nígbà tó o bá ń pe ọlọ́run ọlọ́run yóò máa gbá ọlọ́run ló gbàdúrà fún ọ gbogbo ẹni tó ti lọ fi pàkúté sílẹ̀ tó ti lọ bẹ pápẹ́ sílẹ̀ láti fi mú ọ yálà níbi ọ̀rọ̀ ẹnu rẹ àbí níbi ìrìn ẹsẹ̀ rẹ lórúkọ ti jésù kristi owó a máa ba ìmọ̀ràn jẹ́ gbogbo àwọn tó lọ bẹ pápẹ́ sílẹ̀ fún ẹ wípé ẹ bọ́bá kúkú gbóúnjẹ yẹn fún kúkú máa jẹ́ kò mọ bẹ́ ṣe ń sọ pé mo ti yó kò mọ mo yó lórúkọ jésù wọn ò ní rí ẹ mú o ayé ò ní ti bí oúnjẹ mú ọ ayé ò ní ti bí ọ̀rọ̀ ẹnu ẹ mú ọ ayé ò ní ti bí ìrìn ẹsẹ̀ mú ọ àwọn tó máa sọ wípé ó fẹ́ tó dé ẹgbẹ́ ká jẹ pàkúté yẹn sílẹ̀ fún kò lè má wà tá a bá ti pè é kúkú máa yọjú lórúkọ ti jésù ìmọ̀ràn ò ní ṣe sí ẹ kì í ṣe gbogbo ìpè sáré máa bọ̀ náà ló máa sáré dáhùn sí ò ní rọ nípa pọ̀ ta o
o ni wo ni papa aye ti won ba ni ko sare ma bo so fun e pe bo fi aye die si aye ti le aye ti gbege ojojumo lo buru si loruko ti jesu a ni ko sowo ta o a ni ko sowo ta eniyan a ni ko sowo awon eni bi o wa la sile fun gbogbo to ba se ma ma fi igbe mora ma down se gbogbo o pe eleni sare ma bo o ti sare lo o ti pe lola sare ma bo o ti sare lo ko je ko ri be o gege bi omo to ni oye gege bi omo olorun kristi bibeli na so pe jesu wa aye o lo si ju o fi awon eyan sile o fi gbogbo eyan sile o wa aye sile fun ara o fi o separate ara lati lo gbadura iwo na ma gbeju lekokan lati ma separate ara pelu awon eyan nitori wipe bi aye ba ye ni ka ma sora bi baba ye eyan ka se pele o nitori pe aye ife ko ni lari o eyan ife ko ya yo ju sugbon bi olorun ba ti pada leyin o o le salai ma yo loruko ti jesu ayo re ni dibaje o oko re ma bale ogun re ma se ogun jija re to o wa ni olorun ni oruko jesu kristi oluwa wa amen amen amen loruko jesu lekan se oruko ni lady prophet doctor funa aroja olabi lati dc anes church mountain of goodness and mercy to wa ni 11 melero street melero bus stop nilu agege eleko wa sori oro idanisoro abi ke fi whatsapp message abi text message ranse si 0817 622 8360 0817 622 8360 ere ni sin pe pelu mi lati so fun lukuluku gege bi ise re ba ti ri bo ba ti ifaye re fun Kristi Jesu ma fi gbala odo la o se o nitori pe ohun kan ni ma sun ti ko ni jimo loruko ti Jesu iwe ate ni ani tojo ndojo oko a sun layo a ji layo nigba ta o ji lori ona a yin Olorun ni oruko Jesu Kristi oluwa wa amen o ti dara fun o

0: Estate. Ilé-iṣẹ́ lálùbáríkà ti ń sọ ní donílẹ̀ donílẹ̀ lórí. Àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ lélẹ́yìí. Kẹ́nikẹ́ni ó máa gbọ́ lágbọ̀gbọ́ tínú. Torí yóò ṣe wá láǹfààní púpọ̀. Àwọn ibi tá a ní Estate sí rèé. Ọbàṣà phase 1 and 2. VIP Estate wà. Bákan náà ni Moshé àti Fashola Extension. Àwọn ilẹ̀ yìí wà lójú ọ̀nà pápá sí Mori Ọ̀fadà. Gbogbo ọ̀nà yìí ni wọ́n ti ṣe. Bákan náà la ní ilẹ̀ sí Kájọlà àti Ajégúnlé Campus. Nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Government College of Science and Technology. Lójú ọ̀nà pápá sí Ìlàró. Ọ̀nà tó da gbáà ni títí dé Ìlàró. Gbogbo ilẹ̀ yìí pátápátá. 700,000 naira ni plot kan tí ẹ bá sanwó lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n fún èyí tí ẹ fẹ́ san díẹ̀ díẹ̀, 1,000,000 naira ni. Ẹ ó sì tún gba 10 bags of cement. Lọ́fẹ̀ẹ́, bí iye plot ilẹ̀ tí ẹ bá rà bá ṣe pọ̀ tó, ní iye cement àpò mẹ́wàá mẹ́wàá tí ẹ máa gbà ṣe máa pọ̀ tó. Integrated Landmark Estate ló ní ẹyẹ sanwó tùlùtùlù fún láńlọ́ọ̀dù. Kẹ́yìn náà wá di láńlọ́ọ̀dù ara tiyín láì fi àkókò ṣòfò. Ọ̀pọ̀ ògbọ́n o, afẹ́fẹ́ lásán ló ń gbé lọ. Ẹ máa pe aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Integrated Landmark Estate báyìí fún gbogbo ìbéèrè tí ẹ bá ní àti láti di àǹfààní yìí. 070-302-7084
1: ẹ máa kálẹ̀ ní gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́mi. Mo tún dé sí lọ́rùn ni o láti wá sọ fún yín pé gbogbo nǹkan láyé yìí dédé ni. Kò dẹ̀ sí ẹni tí ní òdùn sí àṣeyọrí, kò sẹ́ni tí ní òdùn sí àṣeyege. Tó túmọ̀ sí pé níbi tí àwọn èèyàn tó tọ́ bá ti wà lásìkò tó tọ́ ní ìgbà tó tọ́ tí inú ń dùn pàápàá jùlọ tá a tún wá rí skirt tí n bá sọ̀rọ̀ skirt ẹlòmíì a máa wò kó bí a fi obìnrin ni mo sọ rárá o. Mo sọ nípa skirt blended brandy àti skirt cafe run. Ṣé ní pé gbogbo ẹ̀ dédé ni o? Dédé ni o tí mo wá sọ yẹn túmọ̀ sí pé skirt blended brandy àti skirt cafe run ni àwọn ọtí ìgbà lóde tó bá àgọ́ ara mu, tó bá ìgbà mu, tó bá àsìkò mu, tó bá àṣeyọrí mu, tó bá àṣeyege mu, tó bá ọkùnrin mu, tó bá obìnrin mu. Skirt blended brandy, skirt cafe run. Àwọn gangan la dá fún patí gbogbo ṣíṣe ayẹyẹ wa. Skirt blended brandy, skirt cafe run. Ó máa ń tọ́tọ́ rí àwọn èèyàn níbi àkójọpọ̀ ohun oré bá ti ń ṣẹlẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni o. Skirt blended brandy yàtọ̀ sí pé ó kúná lẹ́nu kulẹ̀kulẹ̀ báyìí ni. Tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ̀ lẹ́nu àjèjì tó túmọ̀ sí pé ẹni tó mú fún ìgbà kankan á dàbí ìgbà tó yẹ pé ó fẹ́ le. Àmọ́ kò le, skirt blended brandy ó ń fi ipa rẹ̀ hàn sí ìwọ tó mú fún ìgbà kankan ni pé ń bo lo wà látijọ́ yìí. Ó yẹ kó o ti máa dádùn skirt blended brandy àti skirt cafe run ẹ wá gbọ́ mi o. Díẹ̀díẹ̀ ni a kì í fi eré sísá mu skirt blended brandy tàbí skirt cafe run. A kì í ṣe ìdíje pé wọ́n ṣáájú rẹ̀ mú tán o. Ó máa ń da kéèyàn máa mú díẹ̀díẹ̀ pẹ̀lú ọpọlọ àti ìlákàyè zipẹ̀ ló ń débẹ̀. Wá gbọ́ mi o, skirt blended brandy ó máa ń fúnyàn ní ìgboyà. Ọpọlọ máa ṣe kíni, ó máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Skirt cafe run òun ní kíní tí mo lè sọ pé àdídùn àti òórùn bíi kọfí mọ cafe ó yẹ kó ti yẹ. Àmọ́ kò ní tí o, skirt blended cafe run òun tún yàtọ̀ kó máa gbọ́ bẹ́ni débẹ̀ ọ ti skirt cafe run ló ń débẹ̀. Ó máa gbé ẹ débẹ̀, ó máa ta ẹ jí, ó máa jẹ́ kó o mọ nǹkan tó ń ṣe. Ó máa feel alright, ó máa feel good ló ń débẹ̀. Wá gbọ́ o, àwọn àṣírí kan bẹ tó gbọdọ̀ gbàgbé skirt blended brandy àti skirt cafe run. Wọ́n máa jẹ́ kí àwọn àṣírí àti ìgbà yẹn kó wà nínú ọpọlọ ẹ títí láéláé. Ẹyin boys, ẹyin girls, ẹyin guys, ẹyin ladies and gentlemen, kí lẹ̀ ń ṣe, kí lẹ̀ ń sọ? Tẹ̀ wá lùkú bóyá ìpéjọpọ̀ yín yẹn kò dùn tó torí ẹ̀ fi skirt blended brandy àti skirt cafe run sáàrin ni o. Ó yẹ kí ẹ máa gbádùn ara yín lásìkò tá a wọ́n dídín parí lọ. Kí lẹ̀ ń gbé ṣe? Ẹ máa gbàgbé gbogbo ọjọ́ òbí skirt blended brandy skirt cafe run. Ó máa ń jẹ́ kí ibi ayẹyẹ ọjọ́ ìbí, ibi ìgbéyàwó ha ó máa sọ gari yìí. Ìṣọ̀kan àti gbogbo bá a bá ṣe ń fi gíláàsì lóra wọn á wá dùn yàtọ̀ wo gbogbo bí kíbi tó bá ti ṣe àṣeyọrí nítorí pé òfin ṣàjọwọ́ ẹ̀. Kó o fi sẹlẹ̀bírẹ̀tẹ̀ fáwọn èèyàn pé ẹ bá mi dúpẹ́ o. Skirt blended brandy tàbí skirt cafe run ni o, ẹyin èèyàn mi o, ó tún ti rí ọ̀lú o. Kí ni mò ń sọ sẹ́? Skirt blended brandy and skirt cafe run ni mò ń sọ o. Wo ó mọ́ tónítóní, ìṣọwọ́ gbé kalẹ̀ dá, ó lè pópọ̀ pẹ̀ láwọn nǹkan bí ẹnu bí god ó lè bómi lágán ó máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Ó máa ń gbọ́ gbé mi débẹ̀ lágbó mo sọ fún ẹlẹ́ǹkan. Ìdíjọ́ mọ̀ pé street challenge ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ o tu ti dibai ki lo pe the state street challenge eleketa we ti do o ma ni case o ma gba ijiyan yasi o ma gba gbogbo ori ka o se pataki ko dara pelu wa lati kopa ni the street challenge the state eleketa we lati kopa lo ba wa soro lori social media and wa at the state brand at the state brand to ti mo pe at THESKIRT brand at the skirt brand in social media and we are skirt brand there and skirt cafe room not black you tell you because if you are labor you tell about it you are doing it you need 18 years nothing quara look where at you that is skirt brand there at skirt cafe room you tell you like I you need a coffee or colony skirt brand there at skirt cafe room on your bio lati ko ajo tawada bi okan soso ninu igbadun erojo latoda skate blended brand.

kòsẹ́ni tí a lè fi ọwé ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni tó jókòó sí ọ̀run tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ ọlọ́run tó wù nínú àánú rẹ̀ tó mú wa tó rí ọjọ́ òní nínú ìrìn àjò oṣù kẹsàn-án ọdún 2026 àwa mọ̀ pé oore ọ̀fẹ́ la tẹ̀síwájú láti máa rí gbà oore ọ̀fẹ́ sí i ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa tí ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àti oore ọ̀fẹ́ tí à ń rí gbà nínú ìrìn àjò ayé wa pàápàá pé ẹ tún kà wá yẹ láti rí ètò ìjòkó akọni ti ọjọ́ òní oore ọ̀fẹ́ ọlọ́run ni àrígbà olúwa gba ọpẹ́ wa a mọ rírì oore rẹ nínú ayé wa a sì mọ títóbi rẹ nínú ìrìn àjò wa a kàn ń gbàdúrà pé oore ọ̀fẹ́ sí nínú ìrìn àjò yìí olúwa má jẹ́ ó dásẹ̀ tẹ̀síwájú pẹ̀lú wa gbàkóso ètò tòní ní orúkọ jésù kristi olúwa wa àmì ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi ní àṣálẹ́ ọjọ́ òní ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò ìjòkó akọni òun náà ló máa tún wá sí orí afẹ́fẹ́ bond fm 92.9 gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ní ọ̀sọ̀ọ̀sẹ̀ aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ tuesday ọjọ́ ìṣẹ́gun

0: David Oladapo Arule Akoni ere ibanisoro wa te ba fe mo ko nipa eto yi e fe je akoni e fe darapo mo awon to fun ani awon ikede ati polo oja won abi e na fe je ikan ninu awon Vanguard members wa ijoko akoni Vanguard members ti n fadura ran wa lowo ti n fi imoran rere ran wa lowo to se tun fi ohun ni owo ran wa lowo fun tesiwaju eto yi ẹni orí ọ̀fẹ́ láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nígbàkúgbà yàtọ̀ sí wa tí a bá wà lórí afẹ́fẹ́ báyìí 08033 1817 4 òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bẹ́ẹ̀ bá sì wà níbikíbi ní àgbáyé ẹ lè jẹ́ alábàápín lórí ètò yìí pàápàá àwọn ibi tí ọwọ́ ìjà bond fm kò dé ní tààràtà ẹ kàn lọ sí google play store yìí ẹ dáńlódù radio gardener ẹ wá sá fún bond fm 92.9 lagos nigeria ẹ ó gbọ́ àwọn ètò wa ní ketekete lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ti àṣálẹ́ yìí kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká ya yàrá ìkéde wa láti gbọ́ ìkéde tí a ní ní sáà yìí.
1: alágbára bá wọn jà ẹ̀mí mímọ́ bá wọn jà gbogbo ìjọba èṣù o tó dá mi dúró.
2: Yàrá ìjà gbogbo ogolaye fẹ́ni tí iye rẹ̀ bá sí. Ìjà kadì ni fún ọmọ ológo. Jacob fi òru jà. Orúkọ rẹ̀ yípadà. Israeli orúkọ ńlá. Àkọ́kọ́ tiẹ̀ náà rè máa bọ̀ Lágége Stadium Lẹ́kọ̀ọ́. Àkẹ́sí àdúrà ìṣọ́ọ̀rú fún gbogbo ayé. Ìwọ ò ṣe nǹkan rẹ rí. Ọmọ ológo ti ń ṣẹrú. Orí adé ti ń ṣàgbé. Irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kò lè gbọ́ pátápátá lọ́wọ́ èṣù. Òru ìjà làkórí ẹ̀. Wòlíì ẹ̀sìn Káyọ̀ Olúgbóyè Ọládèjì General Evangelist CAC Nàìjíríà ló bá sí. Lọlọ́run fi sí ayọ̀ ìrá sí gbogbo ayé. Ọmọ ológo má jẹ́ kí ọkọ̀ọ̀kan dí ẹ lọ́wọ́. Thursday October 1st mọ́jú Friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ Agége Stadium Lẹ́kọ̀ọ́. K Wonder lolórí ẹ̀mí fún ìtọ́ni 08033932654 gbogbo ènìyàn bá lọ́wọ́ èṣù lórúkọ Jésù.
0: Báyìí àwọn olórin àwọn náà wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àjọ máa ń kọ̀wọ́ rìn lórí ètò yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni ẹ jẹ́ kí àwọn olórin kan dá sí ètò.

0: ètò ìjòkó akọni la ṣe ń gbọ́ ní bond fm 92.9 akọni keje
1: tí ó tún dá sí ètò ní àṣálẹ yìí àwọn náà ni olùṣọ́gùtàn abel ọláìtàn babarede bàbá babarede ẹ̀dá sí ètò.
2: ọlọ́run ayérayé gbé orúkọ rẹ̀ ga dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ tí a fún ní lónìí láti tún wá ọ̀rọ̀ rẹ̀ a gbé ọgá fún àwọn gbogbo tí o ti ń ṣe àbẹ́ fún ètò tó ṣe lónìí àbẹ́ fún bond fm àbẹ́ fún ètò ìjókòó akọni a gbé orúkọ rẹ̀ ga fún gbogbo ètò tí ń fi àwọn iléeṣẹ́ àti ètò iṣẹ́ nínú ayé àwọn ènìyàn ọlọ́run pẹ́ kí o gba ìyẹn wá fún ojú rẹ̀ lónìí olúwa bá wa sọ̀rọ̀ ní orúkọ jésù ògo ni fún orúkọ rẹ̀ kristi ní orúkọ jésù kristi olúwa wa amen. A ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn mo ti ń sọ nípa àwọn ohun tí òun ṣètò gẹ́gẹ́ bí ohun àtìlẹyìn fún àwọn tí a ti rà padà ẹni pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí mo ti sọ nípa ìràpadà mo tún wá bá a dórí pé ẹni tí ó bá ti dẹni ìràpadà kí ni àwọn nǹkan tí ọlọ́run máa ṣètò fún láti mú kí ìwé ṣe ètò ọlọ́run fún ayé rẹ̀ nínú ayé ìpínlẹ̀ wá sí ìmúṣẹ bí àpẹẹrẹ bí àtẹ́yẹ wà nínú ọ́fíìsì kí ni àwọn nǹkan tí wọ́n máa fi sínú ọ́fíìsì yẹn bí ohun amáyédẹrùn fún ẹni tó ọkùn báyìí inú ọ́fíìsì yẹn tí ó máa sọ ní sèpé mo fẹ́ máa wò lẹ́yọkọ̀ọ̀kan kí ni àwọn tí ọlọ́run ṣètò gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn àmú ìlérí ṣe mọ́ni lára fún ẹni tí a ti rà padà fún àpẹẹrẹ ẹni tó wà nínú ìlú tí wọ́n ṣe géètì sí ẹ rí pé bí ó ti wọnú ìlú yẹn géètì yẹn security ti wà garanti torí pé wọ́n ti ṣe gba ọlọ́dẹ wọ́n ti ṣe security gbogbo security ọ̀sẹ̀ fún ìlú yẹn ẹ̀yẹ̀ bá ti wọnú ìlú yẹn ló ti ní ààbò bí àwọn estate wa ẹni pé tó bá ti wọnú estate ó ti ní ààbò pé security wà nínú gbogbo estate yẹn tó bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá ti wà nínú kristi tó ti di àtúndí tó ti di ẹni ìràpadà tó ń gbèdà ayé ìwà mímọ́ àwọn ètò kọ̀ọ̀kan wà tí ọ̀run ṣètò fún àwọn èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun ààbò gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn fún irú èèyàn bẹ́ẹ̀ láti ṣe lọ nísìnyí á wá bẹ́ẹ̀ sí wa máa wọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bí ọ̀sẹ̀ bí méjì tó sẹ́yìn mo kàn list gbogbo ohun mo ka gbogbo ọ sílẹ̀ nísìnyí a fẹ́ máa mú àwọn ohun èlò wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan ohun tí ọlọ́run ti ṣètò fún ẹni tó ń gbèdà ayé ìwà mímọ́ fún ẹni tí a ti rà padà fún ẹni tó ti di àkúrí kí ni àwọn ètò ọlọ́run fún láti mú kí ìrìnàjò rẹ̀ láyé kọ́ rọrùn láti mú kí ètò ọlọ́run fún ayé rẹ̀ kó wá sí ìmúṣẹ ohun èyí tá ó wò lọ́sẹ̀ yìí ni áńgẹ́lì iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì. Now ẹ jẹ́ ká lọ sínú Hebrew chapter 1 verse 14 Hebrew oríkìní ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá Hebrew oríkìní ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èwo nínú àwọn áńgẹ́lì rẹ̀ ni ó sọ nípa rẹ̀ wípé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ̀ di àpótí ìtìsẹ́ rẹ̀ ẹ̀mí jíṣẹ́ kí gbogbo wọn í ṣe pagbọ́ o ẹsẹ̀ ìkẹrìnlá yẹn ẹ̀mí tí ń jíṣẹ́ ẹ̀mí tá máa ránṣẹ́ ẹ̀mí tí ń jíṣẹ́ kí gbogbo wọn í ṣe tí àárọ̀ a máa ń rán wọn ni tí àárọ̀ lọ láti máa jọ́sìn bẹ́ẹ̀ ni pé to serve láti sìn wọn is to serve láti máa jọ́sìn yẹn ni pé to serve nítorí àwọn tí yóò dogo ìgbàlà ẹjẹ́ kí n ṣàkálẹ̀ kan sí ẹ̀mí tí ń jíṣẹ́ kí gbogbo wọn í ṣe tí àárọ̀ lọ láti máa jọ́sìn nítorí àwọn tí yóò dogo ìgbàlà. So now bíbélì ni pé àwọn áńgẹ́lì yìí jẹ́ ẹ̀mí tí àárọ̀ níṣẹ́ ta ran lọ láti máa jíṣẹ́ fún àwọn tí ó dogun ìgbàlà yẹn ni pé ẹnikẹ́ni tí ó bá ti di ẹni ìgbàlà àti rẹ̀ ẹ̀mí kan níṣẹ́ tí ṣe áńgẹ́lì láti máa lọ jíṣẹ́ fún wọn bó sì fẹ́ kẹ̀kẹ́ kó yí wa níbẹ̀ nípa àwọn áńgẹ́lì yìí a máa ń rán wọn ni wọ́n máa ń ṣiṣẹ́ ìsìn ni ó dàbí ká ní a dispatch wọn a commission wọn a assigned wọn ẹ lọ gbogbo wọn bí tí a bá ti di tí áńgẹ́lì bá ti ṣiṣẹ́ ẹni tó máa report yẹn nínú bíbélì yẹn sọ pé ọlọ́run rán áńgẹ́lì tẹ́ bá wo act chapter 12 verse 11 nígbà tí ọlọ́run kó pétérù wọ nínú ọgbà ẹ̀wọ̀n ẹ rí i pé ó sọ ní ọlọ́run rán áńgẹ́lì rẹ̀ láti gbà mí ọlọ́run máa ń rán áńgẹ́lì mi a máa ń rán wọn níṣẹ́ ni so ìwọ tó o bá ti dé ní ìgbàlà ohun èlò ká wà láyìíká rẹ tí mo fẹ́ ṣe ojú rẹ sí òní pé àti rán áńgẹ́lì sí ọ they are available for you olú. Now ìdí tí mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ yìí èrèdí méjì ni number one kí a máa bá wa máa dismiss iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì bí ẹni pé kò jẹ́ nǹkan kan ká máa máa dismiss the ministry of angels as if they are irrelevant. No a gbúdọ̀ mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì ó wà important sí wa ó wà relevant fún wa tó ti yé so extreme kan nìyẹn ká máa lọ rò pé ní a nílò áńgẹ́lì a nílò wọn ohun

0: ọlọ́run tún lò wọ́n fún mi sẹ́gbálì tí mo lọ sí mission field wọ́n máa attend sí ni ìdí fẹ́ tí a bá fẹ́ ṣiṣẹ́ mi lórí olùwàrà àwọn agbẹ́lì rẹ̀ sí wa káwa kájọ ṣiṣẹ́ yìí a ó dẹ̀ yí péjì tòótọ́ ó máa rọ̀ wá lọ́rùn àwọn tájọ ṣẹ́gun ó mọ̀ pé ẹnì kíkọ́ àwọn kan dára pọ̀ mọ́ wa so mi ò fẹ́ ká dismiss iṣẹ́ ìránṣẹ́ àwọn agbẹ́lì bẹ́ẹ̀ pé kò rẹ̀ ní bank ó wà important number one tí a fi ń kẹ́kọ̀ọ́ yẹn ká mọ̀ pé I want to prevent us from dismissing the ministry of angels. Mi ò fẹ́ ká rí iṣẹ́ ìránṣẹ́ àwọn agbẹ́lì bẹ́ẹ̀ pé kò ṣe pàtàkì number one nìyẹn number two tí a fi tún kọ́ ẹ̀kọ́ yìí ni pé mi ò fẹ́ ká gbé angẹ́lì sí ipò tí kì í ṣe tiwọn. Mi ò fẹ́ ká fa angẹ́lì sí ipò tí kì í ṣe tiẹ̀. Angẹ́lì kò sí ní ipò ẹni tá a lè máa bọ. So gbogbo àwọn tí ń bọ angẹ́lì tí ń sin angẹ́lì ó wrong with not scriptural. Bàbélì mú kéèyàn máa bọ angẹ́lì kéèyàn máa sin angẹ́lì kéèyàn máa foríbalẹ̀ fún angẹ́lì kò bá ọ̀rọ̀ ọlọ́run mu. So a ò gbúdọ̀ gbé angẹ́lì sí ipò tí kì í ṣe tiẹ̀. Tẹ bá yọnu bíbélì náà rí pé gbogbo bí angẹ́lì bá ti operate pé àwọn ẹ̀fẹ́ sìn wọn bí wọ́n fẹ́ foríbalẹ̀ fún wọn rárá má sìn mí o má foríbalẹ̀ fún ọlọ́run nìkan ká foríbalẹ̀ fún torí pé ìránṣẹ́ bíi tirẹ̀ ni tèmi náà ìránṣẹ́ bíi tirẹ̀ lèmi náà. So wọ́n máa ń tẹ́ka mọ̀ pé ìran báwọn ti jẹ́ ìránṣẹ́ bí àwa ènìyàn ṣe jẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ náà ni angẹ́lì jẹ́ ìránṣẹ́. So a ò gbúdọ̀ máa bọ àwọn angẹ́lì I want to send those two notes of warning. Number one, angẹ́lì ṣe pàtàkì fún wa ohun èlò ni wọ́n fún wa. Number two, a ò gbúdọ̀ máa bọ angẹ́lì a ò gbúdọ̀ gbé wọn sí ààyè tí kì í ṣe tiwọn. Alátì tẹ́ máa rí nínú ẹ̀sẹ̀ bíbélì yẹn ni pé bíbélì pé òun láti máa jọ́sìn fún àwọn tí a ti rà padà ẹni rà padà not only superior spiritual believers kì í ṣe àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá jẹ̀ǹjẹ̀ǹjẹ̀ nìkan ìwọ tó ń gbọ́ òmi ó ní ẹ̀tọ́ sí iṣẹ́ ìránṣẹ́ angẹ́lì ó rẹ̀tọ́ sí we are entitled to it not only spiritually superior spiritual believer àwọn bàbá wa ńláńláńlá ní olúwa nìkan kọ́ ló nílò angẹ́lì ọwọ́ gan ó lẹ́tọ́ sí ẹ̀tọ́ rẹ ni gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó bá jẹ́ pé a ti rà ọ́ padà you are entitled to the ministry of angels. Mo fẹ́ ká lọ wo ẹsẹ̀ níbẹ̀ nìkan Psalm 91 verse 11 and 12 wọ́n ní nítorí tí yóò fi àṣẹ fún àwọn angẹ́lì rẹ̀ nítorí rẹ̀ mo sì gbàdúrà fún gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́pẹ́ lónìí ẹ̀bí mọ́ ọlọ́run wa yóò pàṣẹ fún àwọn angẹ́lì rẹ̀ láti pa ọmọ ní ọ̀nà rẹ̀ gbogbo ó ní wọ́n pa ọmọ ní ọ̀nà rẹ̀ gbogbo so ibi ọ̀nà rẹ̀ gbogbo yẹn ni mo fẹ́ kó mọ̀ pé all thy ways gbogbo ọ̀nà rẹ̀ angẹ́lì ọlọ́run yóò yin angẹ́lì rẹ̀ tì ọ́ ní orúkọ Jésù ọlọ́run mi yóò yin àwọn angẹ́lì rẹ̀ tì ọ́ ní ọ̀nà rẹ̀ gbogbo níbi iṣẹ́ òjọ́ rẹ̀ nígbà tó ń rìn lójú títì nígbà tó ń tó láti pèsè fún àwọn ọmọ rẹ̀ láti bọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ni o bó láti pèsè orin gbogbo tó nílò because láti ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa wo iṣẹ́ ìránṣẹ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan sọ pé a kò lè gbà wá lónìí láti ṣe so a máa wo orí ṣùgbọ́n àṣẹ ìbílẹ̀ jẹ́ ni pé nítorí tí yóò fi àṣẹ fún àwọn angẹ́lì rẹ̀ nítorí rẹ̀ láti pa ọmọ ní ọ̀nà rẹ̀ gbogbo òun rìn lójú títì ni o òun jẹun ni o òun fọṣọ ni o o lè pe àwọn angẹ́lì pé ẹ wá ràn mí lọ́wọ́ ẹ̀yin angẹ́lì ọlọ́run ni àwọn angẹ́lì yẹn kan wá ràn mí lọ́wọ́ wọ́n ó gbé ọ sókè lé ọwọ́ wọn kí ìwọ kí ó má baà fi ẹsẹ̀ rẹ gún òkúta ṣùgbọ́n tí mo fẹ́ kọ́kọ́ yọ mẹ́ni pé ní ọ̀nà rẹ gbogbo yẹni pé tó o bá rìn má rìn bí ẹni pé kò kò sángẹ́lì lẹ́gbẹ̀ẹ́ rẹ so nígbàtà wa ń tẹ̀síwájú bá máa sọ àwọn wo ló bí kí lè báwo la ṣe lè máa attract iṣẹ́ ìránṣẹ́ àwọn angẹ́lì báwo la ṣe lè attract iṣẹ́ ìránṣẹ́ wọn tó máa wúlò fún wa so ní ọ̀nà rẹ gbogbo ní ọ̀nà rẹ gbogbo so ní gbogbo ọ̀nà rẹ pátápátá ọlọ́run ti ṣètò kí àwọn angẹ́lì kan máa bá ọ pé kan bá ọ ṣiṣẹ́ tọ̀ kan darapọ̀ mọ́ ọ tó ṣe pàtàkì ní sì ni pé ó gbúdọ̀ wà conscious ni pé there are angels around you ó gbúdọ̀ ní ìmọ̀lára pé àwọn angẹ́lì yí ọ̀ká tí o tó bá ti ní ìmọ̀lára pé wọ́n yí ọ̀ká ó lè mọ bó ṣe máa lò wọ́n fún àwọn iṣẹ́ tí ọlọ́run máa fẹ́ kan bẹ̀rẹ̀ ṣe nígbà tá a bá ń tẹ̀síwájú máa máa sọ iṣẹ́ wọn lẹ́yọkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún ọ lónìí pé bí o ti di ẹni ìran padà bí a ti ra ọkàn rẹ padà gbogbo èyí tó ń fi ipá àtagbára rẹ ṣe tẹ́lẹ̀ àwọn angẹ́lì ọlọ́run kò dìde ìrànlọ́wọ́ fún ọ ní orúkọ Jésù ọlọ́run kò rán àwọn angẹ́lì rẹ nítorí tirẹ̀ láti ṣe ọ̀nà rẹ ní orúkọ Jésù kò rojú rere ọlọ́run kò sì rí ìbùkún ọlọ́run ògo ni forúkọ Kristi ní orúkọ Jésù Kristi olúwa wa amen. Ìránṣẹ́ ọlọ́run tó ń wàásù náà ni pastor Babalẹ̀bí Ọláìtàn Ibẹ̀ láti ìjọ Souls Reconciliation Missionary Assembly a wà ní number 24B Ifelondo Street off Community Road Ijebu Lagos phone number ni 08260120256 lẹ́ẹ̀kan sí 08260120256 God bless you all in Jesus name amen.
1: Ẹ ṣe ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ ìjókòó akọrin ti àṣálẹ̀ yìí ibi tí a máa fi àdàgbà ètò ti àṣálẹ̀ yìí rọ̀ sí ni èyí bí ó tilẹ̀ jẹ́ wípé ó wù ní kí a jẹran pẹ́ lẹ́nu òòfà ọ̀nà ọ̀fun ni ò jẹ́ mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti mú kí ètò ti àṣálẹ̀ yìí kí ó ṣeé ṣe pàápàá jùlọ àwọn akọrin méjèèjì tí wọ́n ti dá sí tòun ní àṣálẹ̀ yìí àmọ ojú ẹrọ mi mo dúpẹ lọwọ yín mo dúpẹ lọwọ olóòtú ètò yìí mo dúpẹ lọwọ ìgbìmọ aláṣẹ àti adarí iléeṣẹ bond fm 92.9 gbogbo yín nínú mọ rírì ìpàtẹ ẹkọ ní pàtàkì jùlọ mo dúpẹ lọwọ àwọn ìjòkóhàn akọni vangard pàápàá gbogbo àwọn tí wọn fìmọ rere ránṣẹ sí wa àwọn tí wọn ń náwó owó sí wa fún ìtẹsíwájú ètò yìí mo mọ rírì yín lọpọlọpọ yóò dára fún yín david ọládàpọ àrólé akọni náà sì lórúkọ mi orí ọ̀fẹ́ ni mo rí gbà láti jẹ́ àtọ́kù ètò yìí ẹ lè darapọ̀ mọ́ wa láti máa jọlá ọlọ́run lórí ètò yìí bẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ vangard member ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033 18 17 74 08033 18 17 74 ẹnu wa máa dùn tí ẹ bá darapọ̀ mọ́ wa láti máa rí kí ètò yìí kó máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ gbogbo ọjọ́ ìṣẹ́gun ọ̀sọ̀ọ̀sẹ̀ tuesday ni a máa gorí ìkànnì bond fm láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní àṣálẹ́ èmi àti gbogbo àwọn tí a jọ wà nílé agodo ní àṣálẹ́ yìí la máa ń dágbére fún yín pé bí jésù kò bá tí ì dé ọjọ́ mẹ́jọ ló máa dà lórí ètò yín ètò wa

àbúrò ìyàwó wọ́n tún ń lájọṣepọ̀ ìgbọ́n dọ̀dọ̀ bàbá tí kìí fi rọ́bù tọ́ lójú bàbá ni háwò pásípọ̀tì tẹ̀ ń wá ibi báyìí lọ́wọ́ àánú ilé yín ìwọ ọkọ ìyàwó kí ló dé tó mú pásípọ̀tì ìyàwó rẹ pamọ́ kí ló dé àṣírí ogun kì í bò lọ́dọ̀ tèmi kí ló dé tó mú pamọ́ ǹjẹ́ lẹ mọ̀ pé físà tí wọ́n fún ìyàwó òdìdọ̀ ọdún méjì ó sì expire ọkọ ò sì jẹ́wọ́ wípé èmi mọ̀ mú pásípọ̀tì ẹ dání ń ọ̀fẹ́ tíráfù ni àbí ẹ̀rí nǹkan ṣe rántí èyí tí mo sọ fún yín gbà náà lọ́hùn ìyàwó ọkọ àbúrò tọ́ ń bá ẹ̀gbọ́n lò pọ̀ ọkọ àbúrò tí ń bẹ́gbọ́n rẹ̀ lò pọ̀ tó tún fẹ́ pa ọkọ ó fẹ́ pọkọ àbúrò rẹ̀ tó fà ìsọ̀dé tí mo ṣàlàyé fún yín dọ̀hùn òun náà lélẹ́yìí tí mo ní kí n tún mú wá kọ̀ tán yìí wá lálẹ́ ètò ní èyí kọ́ yìí àní ẹni àbáfẹ̀yìntì nígbà míì ẹ̀gún ló mọ̀ fi ọwọ́ ẹni àní ó fẹ́ni lójú àtà ló fi ṣẹnu tamọ̀ ti yé láyé o ọlọ́run ọba mi Odùmarè ò ní jẹ́ kí kẹ̀kẹ́ ayé ọ̀tà wá o kẹ̀kẹ́ ayé ọ̀mọ̀ ní tawọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Odùmarè àwọn ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá àwọn tí wọ́n ti rò wípé ọmọ ìyá ni wọ́n bẹ́ẹ̀ bá rí wọn ń ta ọmọ ìyá wọn a máa sun lé ara wọn wọn a máa jẹun ara wọn àbí kí ni wọn jẹ ìṣe fúnra wọn mọ́ wọn a máa wo oṣù ara wọn aṣọ kan náà ni wọ́n wọ̀ ń jọ́ náà wọ́n sì ròde wọ́n tòde ọ̀hún dé wọ́n jọ ròde náà mà ni wọ́n jọ ròde ni o wọ́n ròde wọ́n tòde dé wọ́n bọ aṣọ wípé káwọn sá aṣọ wọ́n wá sá aṣọ àwọn méjèèjì ni wọ́n sáṣọ wọ́n ti sá aṣọ wọn síta ní abájáde lọ ńgbà wọ́n padà wọlé ọ̀rẹ́ yẹn tó ń jáde pé kò ń rọra nǹkan tó padà wọlé ńgbà ó dìrọ̀lẹ́ wọ́n ní wọ́n lọ kaṣọ wọ́n wá káṣọ wọ́n kó sínú ibi tí wọ́n ń kaṣọ sí ńgbà òdìjọ́ kejì ọ̀rẹ́ kejì ọ̀rá sọ tiẹ̀ mọ́ ọ̀rẹ́ ọ̀rá sọ tiẹ̀ mọ́ arábìnrin sì jẹ́ tí kìí ka nǹkan kún kí ló máa wá má sọ lọ ní bóyá àbúrò mi ti mú lọ skúl nìyẹn bóyá ó ti fẹ́ràn rẹ̀ nu ẹ wo ẹ fi lẹ́ẹ̀jẹ́ òpònú aláìní làákàyè aláìka nǹkan kún ọmọ ṣe o àṣebi tí wọn ti fẹ́ fi jákulẹ̀ ni àṣebi tí wọn ti fẹ́ fi gbé ṣubú nù ẹ̀yin ọmọ pé aṣọ ẹni tá a wọ̀ tá a làágùn sí ibẹ̀ lògùn ẹni ń gbé aṣọ ẹni tá a wọ̀ ó ti yí ògùn ẹni ó ti mú ògùn ẹni ó ti mú lára ògùn ẹni àṣọ ti ń sọ tẹ́lẹ̀ wípé òun fẹ́ mú aṣọ rẹ̀ kí ló dé òun nìkan ni láàrin gbogbo àwọn táwọn jọ rìn òun nìkan ló ń lórí òun nìkan ní rìnrìn àjò òun nìkan ló lówó jù òun nìkan lọjà rẹ̀ yájú òun nìkan ni lọ́lọ́kọ gidi tó nìkan ni láàrin gbogbo àwọn sáwọn tókù náà sáwọn ọ̀wá lórí ni ǹjẹ́ ẹ fura orin ni ó bàbá mi ọ̀run orin rẹ̀ ọlọ́yẹ ká ní ìfura bàbá ń ṣàlẹ̀ ẹni lọ wọ́n yẹ ká ní ìfura bàbá ń ṣàlẹ̀ ẹni lọ bàbá ṣàlẹ̀ títí bẹ́ẹ̀ bá dé kọ̀rọ̀ ẹ fura ẹ bá ṣàlẹ̀ títí o bẹ́ẹ̀ bá dé kọ̀rọ̀ ẹ fura o wọ́n yẹ ká ní ìfura bàbá ń ṣàlẹ̀ ẹni lọ. Ọmọ ṣe o alúmọ̀káyé bàbá chapa iléeṣẹ́ wọn bẹ ní number 61 sandos avenue ní àbúrò ẹgbà nílùú èkó gbogbo ẹyin tẹ ń gbọ mẹ báyà ló kó victoria island gbogbo ibikíbi mẹrìnlá nlẹwà tẹẹtì láǹfààní àti gbọmí ayò bá a bá yọjú sí wọn kọ láì fi ta lọmọ bíi ogún ti wá ta lọmọ ń ta rọ́bà wọn gbónú òkùnkùn ta fà sínú mọ́lẹ̀ ẹjẹ ní délé iṣẹ́ ànímọ̀káyé bàbá sapa mo ń padà bọ̀ ẹ̀kú ò kalẹ̀.

0: 家真管我了，要做起白白玩宝玩宝，
1: 我真屌啊！把根根来嘛，把脚嘛带动，
0: 怪你浪！你说我一个已经过嘴里来的，
1: 那我这白干不啥去白嘞？
0: 哎，今天我那我我这输你，哎，这白干看我
1: 嘛，那个看我不如
0: 我那个分享龙江我来弄，做起我的可能弄，东西啊，恐怕佛祖啊，比阿弟少爷我那啊，佛祖自家牛爷，佛祖我开，我那没得他，这收入都来干我，
1: 哎，爸爸，输了来我呀，这个福。
2: kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédé àkókò yìí orúkọ tèmi ni ọláwálé oṣù ọlálé aláṣẹ iléeṣẹ òṣùlà àbà iléeṣẹ tó jẹ pé ìgbáyé gbádùn gbogbo ẹdá ló jẹ wọn lógún níbi káfewé àtegbò túìdè dáìdè gbogbo àìsàn ọlọjọ pípẹ àbí èyí tó ṣẹṣẹ bẹrẹ àìsàn tẹlòmíì ti náwó náwó sí tán ti fẹ gba kámú tán ti fẹ sọrí tínú ẹ mẹyìn tí ìjẹ ká gba kámú aburú o adìyẹ tí ò tí ìkú sì lè jàgbàdo o iléeṣẹ wa ló ṣe àgbékalẹ egbòogi alágbára bí àrá egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ òṣùlá eye solution powder plus òṣùlá herbavitas òṣùlá antibiotic powder mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀ tán sì ti lù lóǹtẹ̀ wọ́n ti ní NAFDAC number o tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó ó ń tà bàbá ohun tó súnmọ́ lálẹ́ rí tó bá jìn a ò lè rí ẹ̀yìn rí bíọyẹ́bíọyẹ́ ṣe lẹ̀yìn rí kùrukùru kòtò lẹ́yìn wò ó wá ń jọ gegele lójú wa ẹ̀yìn òrìnà kàǹkan tó bá wẹ́ mọ́ àbí gbogbo nǹkan ń ṣókùnkùn ẹ̀yìn ò lè wo iná ẹ̀yìn ò lè wo oòrùn ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ẹ̀tó lè jáde ẹ̀yìn ò dá ojú ẹni tó ń kí yín mọ̀mọ́ gbogbo ayé ti ń fura pé nǹkankan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa ẹ̀yìn ò lè wá mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrìnà wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́ ẹ̀yìn wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu òṣùlá eye solution powder plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ẹ̀sì dànù nítorí rẹ̀ sí ẹ mọ́ làágùn jìnnà mọ́ o ẹ yé fowó ṣòfò ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ òṣùlá herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà òṣùlá eye solution powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tó fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí ikú atú òṣùlá eye solution powder ó ń mú ojú tó ń sún tó rí bíọyẹ́bíọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé ka báìbù mọ́lẹ̀ rẹkẹtẹ ni o gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú ẹ̀yin ò kí ń rí nǹkan kà ìmọ̀ fìgòsójú kàwé ka báìbù tẹ fóònù tẹ kọ̀m̀pútà kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọn lẹ́nu nínú ojú o n tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o kó tó di pópẹ́ mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ òṣùlá haba ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́ ń lò wá fún la fẹ́ sọ ni àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀ àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé ṣe ló tún rí bíọyẹ́bíọyẹ́ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò ilẹ̀ bàbá wa níléeṣẹ́ òṣùlá haba lànà dànù fi dópin lórí ojú wọn o òṣùlá eye solution powder tiwa yìí wọn ò kí ń kan sójú o ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àtìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa tán níṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí pé ìrì ń sẹ̀ gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa bá ṣe ń kọlu gbá bẹ́ẹ̀ náà ń kọlà wo nínú ilé ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wa àwọn bàbá àtìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ irú àlejò tó jẹ́ àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó lè rìn yorùbá ní ẹyẹ kìí fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédé gbogbo wa o àdírẹ́sì wa nìyí o
3: olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ lẹ̀ ní agri bus stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ bus stop ilé epo tó dojú pa Asọ́lọ́ bus stop yẹn síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti de be eni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti yana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni yana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo ba o ero ba ni soro wa re o whatsapp number wa na si ni 07038615168 emule kan si 07038615168.
4: Mo agbagbo won so pe igi guguru ma gbe mi loju atokere lati lo amojuto irinu eda se koko se pataki ki olohun ba ma gba ode osan lowo ko wa wa bi ba mi e po ti o ba wa nse akiyesi ikiyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti mo gbara logboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wari be ma bo lodo osula abal o tito inu ati ibere olohun ni won fi sise ti won ko rudura
5: ile ise iwosan ibile to bo olohun mi ngba fun lowo lowo ni ile ise osula abal awon ni won se agbekale osula eye solution powder osula antibiotic powder osula ababitas ko se mo ni ni awon egbogi mete ta won won yi je o 3 in 1 package fun gbogbo aisan olojo pipe mete ta le ma gba gbogbo tin je ti tolohun anadanu a dopin ni o osula bitas ko se mo ni ni o fun gbogbo ebi alayo ti ilera ara won to je won logun osula bitas lo n fo ro n todun todun kuro ninu agu ara a ma se adinku apoju sugar tomode tagba to ba n je n todun todun ati kaya ni osula bitas ninu le o ko ba wa foro n todun todun kuro ninu agu ara wa bi suka ba po lapoju akoba to n se ninu agu ara wa ko kere o a ma se akoba fun oju ki je ke eyan ori na dada boju ba n yo ni lenu te eyan si ni apoju suga afi ka popo toju apoju suga ka lafia ko le de ba oju wa ni o apoju suga na lo sokunfa ifunpa giga a si ma sokunfa oju sisu ati aero orunsun a ma ba isan ara eyan je a ma je ki ti owo tese o pon pepe eyin ti n to bi e merin e marun lorun kile o to mo osula bitas ni ke lo nse le yin making ke to le seyo eyin te n se gbonse kolie kolie omo n re wa tenu tenu omo n re wa tokan tokan irin kekere la rin eyin ti n simi lai moye igba loju ona e lo osula bitas pobu omi kan le yin mu ike oda bi meji le fi seyo e pada apoju suga to se akoba fun oju o na lo n pa nkan olomokunrin mi ku fi fiti o le gberimo ohun lo siwaju ko to di pe elomi ni stroke te ba ngbo silent killer apoju suga lo nje be o koni mu wa o koni mu awon omo wa o tomo kekere ta bagbalagba tan ba nje todun todun afi kaya ni osula bitas ninu le o gbogbo isan ara to ti doku te ba nlo osula bitas gbogbo re lo ma bo sipo osula bitas oju lowo egbogi ajisoni osula antibiotic powder on lo sele keta re fun gbogbo eyan to ni chronic infection oju ara yun wa nkan funfun jade wa lati oju ara ti o te wa lorun inu wa nkun gurugbu nkan le mo wa lona ofun o nse bi kapo a o de ripo osula antibiotic powder lo ni agbara lori ogbologbo chronic infection to ti wo inu eje to ti di kokoro abejeje to mu ki nkan kan mo so kulu kulu kakakiri ara wa ara nta wa ara nja wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se pato to n sele ninu agu ara won won o mo osula antibiotic powder a ma foro ogbologbo kokoro inu eje to n beje wo kakakiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara se yun wa be lo nja wa je ara ma ta elomi yin la ifomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbigbin le yin gbikin ke to le seyo eyo ti yin o kin jade daada gbogbo awon agbalagba ti o gbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to se akoba fun oju ohun na lo sakoba feti o teti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa ko ba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wo mo su to mu koju wo mo wo bye bye ti ko je kari na daada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako narun be se nse itoju oju be ni ke ma se toju ako narun o be yan ba ni ako narun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbotegbo ni o o lo ma nse okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan ta ntori re se lo to n pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba n soro nipa kafewe ategbo se itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbogbo ti gbogbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma bo taara iberu olohun la won fi nsise ti won o
6: tun tun leleyi o lati ile ise osula aba osula bitter lo nje bo mo kekere ta gbalagba ba nje ntodo todo afi ke ya lo ni osula bitter ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to nfun ni tia e ma lo egbogi alagbara bi ara osula bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa won ma wuwo ka se won ma wuwo irin die larin awa migule gule elomi agbese lele se lo dabi pe won te nylon mole ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block mo elomi ni badi osula bitter ni ke ma lu e wa gba o akiesi kan patakire te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o eyan legbata te fe ba wa dogun po aye ti sisile lodo wa o lori ego igi osula bitters e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa gbogbo isara to ti doku te ba lo osula bitter gbogbo re lo ma bo sipo o ma re wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e lo osula bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mu wa lona ofun to se bi kapo te o de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bitter ni ke lo ko fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa dana osula bitter odulowo egbogi ajisan ni
5: address wa ni yi o
3: olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agric bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe e ni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko Bowan Estate e mo ba wa nbe ti osodi a wa ni Ladipo bus stop ni Ikeja along ni lepo Majok ni adojuko bi bridge elese yen e ti ri Magnet Plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe a ni Faisan lo ba o
5: ero bani soro wa re o WhatsApp number wa na si ni 070-38-61-51-68 emule kan si 070-38-61-51-68 oju oni rele de gbogbo wa o
7: Band FM
8: 92.9.

mẹ́rin tó ń máa nù ní ẹ̀ tọ́ba ti ń gbọ́ dáadáa tó ti kílẹ̀ ó ti tó yọ bàyẹ ní ìmọ̀ tí ó múri gbogbo bá ẹni ẹ bá rí ẹ mọ́ bí èdè tí ń bá pé ó ṣe é fètí àfojúkan.

gbogbo alangbọ rẹdíò lójó yín wọn ẹni tí ò ní tẹlifíṣàn lé oní rẹdíò. Wọ́n pariwo oré ló pẹ́ ìkà òpè oré ló pẹ́ ìkà òpè oré ló pẹ́ ìkà òpè etí ẹ̀dá òde di àgbẹ̀ náà. Ìbòsí oré ló pẹ́ ariwo ìkà òpè ó ti bá ta tí ń bọ̀ sétí.

àmọ́ tí òye wọn ni ṣàì dòṣù pàǹgbà amẹ́ríkà kò yé wọn náà ni wípé bẹ́ẹ̀ yọ̀pọ̀ amẹ́ríkà ló máa wọ ọbẹ̀ ló ń kárí yòó.

08 ọpọ tinu gbadẹ orisiris gẹgẹ bi arun balopọ ti ọpa ma pariwo ara tita ara jijaje inu kikun tabi inu kikan tabi ki nkan ma rin kaakiri agbo ara lomi ara dipona lati mu tabi ori fifo lopo gba ni tan lomi ki o ma re eniyan lati nu gbogbo awon nkan wonyi won sakoba o le fa kẹni yẹn máa wọjú ọlọ́run fẹ́ẹ̀rẹ̀ gbéyàwó ìwọ ọlọ́mọ ọkùnrin tí ìwọ náà ti ṣe àyẹ̀wò tí wọ́n sọ fún ọ wípé omi tí ń bẹ lára ọmọ ọkùnrin tiẹ ti lẹ tàbí kò gbé ìwọ̀n tó tàbí kò ní ẹyìn kankan nínú kí ni fa ìdádúró ìwọ ọlọ́mọ obìnrin bóyá ìjù ni tàbí inú gbígbóná tàbí sàlẹ̀kùn dídùn tàbí nǹkan oṣù tiẹ ní ṣe ségesège tàbí ẹ̀dà ní títí ẹ ọlọ́run yóò bá mi dùn ọ́nú ọ̀lẹ́ ayọ̀ yóò sì sọ nínú rẹ láìpẹ́ jọjọ atọ́kọ àtìyàwó ẹ kàn sí iléeṣẹ́ wa fún àyẹ̀wò àtọ̀nà àbáyọ lórí nǹkan tó fa ìdádúró fún yín ọ̀pọ̀ a máa tọ̀ látọ̀jù tàbí kó ní ìtọ̀ yìí kò jáde dáadáa tàbí ó ń ta òun tàbí ń dun òun tàbí kí ènìyàn máa tọ̀ bí ìgbà mẹ́fà mẹ́jọ lálẹ́ kílẹ̀ tó mọ́ tàbí kẹ́yọ yìí máa jáde dáadáa kó máa ṣe séréséré tàbí kẹ́yọ yìí máa pọ̀ lápọ̀jù tàbí kó dàbí wípé ẹyọ yìí kò tán nínú tí eléyìnbó ń pè ní prostate enlargement a ti ṣe àwárí fún àrùn ìṣètọ̀ láàrin ọjọ́ márùn-ún tí ọmọ dúpẹ́ fọlọ́run kí ni ìdájú kan tiẹ nínú àgọ́ ara rẹ bóyá mo mẹ́nuba àbí mẹ́nuba àmọ́wọ́sà lè ṣàlàyé bí ṣe ń ṣe ọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ kì í rí oorun sùn dáadáa lẹ́lòmíì bá sùn lálẹ́ tó bá ti lajú kò sórun fún un mọ́ tí ilẹ̀ yóò fi mọ́ àwa tá a ní arúgbó ńlé ẹ jẹ́ ká mójútó àwọn arúgbó wa tètè gbé wọn wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wa ọ̀sà àmọ́ àwa gbọ́ra pé ọlọ́run fi ewé àtegbò jíǹkí wa àti nílò rẹ̀ fún ọmọ ádámọ̀ òtítọ́ inú àti òdodo tá a fi ń ṣe iṣẹ́ níléeṣẹ́ wa yóò sọ wá di aṣíwájú níwọ náà bá dọ́dẹ̀ ní àkànwó bàbá gbọ́ra ọ́ dúpẹ́ fọlọ́run kàn sí mi níbi ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọjọ́ péréte ló kù ìwọ náà tètè wá jàǹfààní rẹ̀ lọ́fíìsì wa ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ ọgbà Nikeja nílùú Èkó bí gbogbo ibi tí ọba ti bọ̀ wọ ọba ti dọ́gba bus stop ìwọ bèrè nọmba 13 Akinwale Street lẹ́ẹ̀tì máa rí wa kọ́ sì lè fẹ́ pè mí 08037938 08037938 08 ọlọ́run kò ní fi àìsàn ara dè wá mọ́lẹ̀ o a ó máa retí yín ó dàbọ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti láǹfààní àti mọ gbọ́ mi orúkọ mi làkàn owó tí gbogbo ayé pè ní bàbá gbọ́ra olóòtú sanra tí iléeṣẹ́ wa wà ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ ọgbà bus stop ọgbà Nikeja nílùú Èkó bí ní iléeṣẹ́ wa àrùn sanra nìkan lè ní mójútó àti mú kó dogun àti bẹ̀rẹ̀ kó dìjọ̀gbọ̀n ká dúró ká mọ̀ lè dúró ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè bẹ̀rẹ̀ gbádùn pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ tíbà tó fi bọ́ lẹ́sẹ̀ ẹlòmíì kò ní ẹlòmíì a máa rìn tàgétàgé bí ẹni tó fẹ́ ṣubú tàbí bí ọmọdé tó ṣe ń kọ́ ìrìnrìn tàbí ara kúkú tàìtai tàbí kó dàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ tàbí gbogbo ara mọ́ àrùn sára yìí ti sún ẹlòmíì di arúgbó ọ̀sẹ̀ gangan tàbí kó rí ẹgbẹ́ ara kan kú délẹ̀ tàbí kó rìn díẹ̀ kó máa wá ibi tí yóò fìdílé bẹ́ẹ̀ ni àrùn sára yìí lè fa àìrórusùn tàbí àpẹẹrẹ bí ara títa ara jíjájẹ tàbí kí nǹkan máa rìn káàkiri àgọ́ ara ẹlòmíì tí etí ò máa pariwo tàbí tẹ́gbẹ̀ ara kan wúwo orí fífọ́ àbádì ní tẹlòmíì tàbẹ́sẹ̀ wúwo tètè dídé fúyà báyìí kọ́ ọmọ bọ̀wá sí ọ́fíìsì wa ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ ní ọgbà bus stop ọgbà tàbí kí ẹ pè mí sórí 08036392611 tí ẹ bá dé a fún yín ajẹ́gùn bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé tí ó mọ sọ ibi táwọn nǹkan wọ̀nyí gbígan sí inú àgọ́ ara rẹ ọ̀pá má sí ẹ̀yọ́ lásìjù tàbí kẹ́yọ yìí mọ́ jáde dáadáa kó mọ̀ sí séréséré a ti ṣe àwárí lórí oògùn ìṣètọ̀ tó jẹ́ pé láàrin ọjọ́ márùn-ún ẹ ti mọ dúpẹ́ fún ọlọ́run lórí àrùn ìṣètọ̀ ọ̀tọ̀ ni ìṣètọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìtọ́sú
sugar eyi te yi ti o ba je o dupe fun olohun isara ni olohun fi gbe omi ateje ka akiri agbo ara omo eniyan ti o ba lagbara tan o le ko ba ejire eniyan ti o mo irukuruku ni tabi ri bi oye tabi ko fa idakole fun olomo okunrin se kan sun lo siga siga tabi ko ma le se rara tabi ki nkan ti e kere otito inu ati ododo ta fi se ise ninu ise wa lo so wa di asiwaju ti won na ba dodo ni akanwo baba gbora owo tu sara o dupe fun lo tasini ni number 13 akinwale street off thomas alako off the bus stop off the nikeja ribo okonbi tabi ko ko ni sori 08036392611 olohun ko ni fi aro de wa mole o a o ma reti ni o dabo.

0: Iléeṣẹ́ Born 92.9 lọ́wọ́ alálẹ́ bá aago mọ́kànlá ṣe kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Mo mọ̀ pé ń gbádùn mi, torí mi gan gbádùn yín bàjẹ́. Pàápàá jùlọ lọ́wọ́ Saidan Papa, ọba orin Saidu Òṣùpá. Bí n bá fẹ́ dájà alẹ́ lálẹ́ yìí, màá béèrè lọ́wọ́ yín pé ta ni olórin Fuji tó gbayin jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà? Pé kẹ́ ẹ dárúkọ mẹ́ta. Pé olórin Fuji tó gbayin jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta.
1: Alárẹ̀ tó ń sọ bàbá Súlíyá.
0: Tó túmọ̀ sí pé ẹ fẹ́ fún wọn ní ipò kíní, ipò kejì, ipò kẹta. Jẹ́rí pé mo fẹ́ dá ara lẹ́nu. But please don't let me do that. I don't want to cause wahala. I don't want to call kasala for Lagos. I don't want to call kasala for Ipinle Ogun. I don't want to cause kasala for Ijebu. No kasala for Abeokuta, especially Ibadan Oyo State. Madam, kole ti ba lo don ru ewu. Eye ka gba pe gbogbo awon olorin Fuji wa lo ni opolo de gbinyoju. Àmọ́ mo sọ̀rọ̀ kan bí oṣù mẹ́fà sí oṣù méjìlá sẹ́yìn. Pé kí ló ṣẹlẹ̀ lágbólé jùjú? Ìràwọ̀ ń gbé ìràwọ̀ mi, ìràwọ̀ ń pa ìràwọ̀ lágbólé jùjú. Àwọn ọdọ́kan náà dẹ̀ ń ṣẹlẹ̀ lágbólé Fuji. Mo rántí pé jọ́ tí mo ṣètò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ pa eré Fuji ni wọ́n wá bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ mọ̀ kéèyàn gba kọ́ọ̀lù látàgò kan orú, wo bí ọwọ́ aago mẹ́rin ìdájí. Àwọn tó ń mọ àlùdé àpàdé iṣẹ́ Fuji kò lè yé yín ibi tí mò ń bọ̀ lọ. Nǹkan kan tí mo kàn máa sọ fún wa ni wípé nǹkan tó o bá ń ṣe lónìí, tẹramọ́ o, eré ẹ ń bẹ lọ́la o. Saidu Òṣùpáre, ẹ wo ohun ẹ̀ nígbà yẹn kẹ́ ohun ẹ̀ ń sìn. Ẹ wo èdè ẹ̀ nígbà yẹn kẹ́ ewé èdè ẹ̀ ń sìn. Tí n bá lọ máwọn orin Pàṣó Ọtúnba Wàsíọ́ Àlàbí Pàṣó máa jáde fún yín. Tó kọ́ ńgbà yẹn kẹ́ ẹ tún wá yiri ẹ̀ pẹ̀lú tí n sìn. Kẹ́ wá di ultimate ìgbà yẹn. Pápá tọ̀ síbẹ̀ láyé àṣàkáṣà. Mo bá orin Sọnitẹ́ Adéṣọ̀ kankan pàdé níbi tó ti ń fún Wàsíọ́ Àyìndé Màṣá lọ́wọ́ lóde. Ó fọ́ fún òun yẹn, òun kẹ́ wá di ultimate. Sọnitẹ́ Adéṣọ̀ kan ọmọ ẹ̀nà tó ń kọ Fuji. Ẹni sùúrò ẹyin tẹ mọ àrímákọ ti sùn. Bàlò developer nílùú Wúnṣẹ́ ti sùn. Àwọn tí wọ́n mọ Sọnitẹ́ Adéṣọ̀ kan dáadáa nìyẹn. Sàṣínú Àkànní Ọ̀gọ́lórí wa Scorpido. Bàbá ti sùn. Owó ṣeré ní Mushin wọ́n ti sùn. Àwọn tó lè dá mi lóhùn béèrè yẹn nìyẹn. Ṣé ọmọ Ibo gangan ni Sọnitẹ́ Adéṣọ̀ kan ni? Àbí ó kàn mọ́ mọ̀ pé òun ọmọ Ibo, ọmọ ẹ̀nà tó ń kọ Fuji? Ṣé ó ju NASA ẹlẹ̀ fún wa ká lè fọ́ fún ni? Adẹ̀rà àbí? Torí kò lè jẹ́ ọmọ Ibo lóòótọ́ o, kó dẹ̀ kọ Fuji pẹ̀lú èdè Yorùbá báyìí. Iléeṣẹ́ Born 92.9 gbádùn òṣùpá yẹn síwájú sí ẹjọ́ mò ń bọ̀.